0: ìyá wọn sọ pé ṣe ń wí nísìn ìbò wọn tó fi parí ẹyìn ìbò pọ ń tẹ sọ ni pé láti inú kọ jẹ nǹkan kan ó mú mi lọ sínú nǹkan gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde fún àwọn ọmọ rẹ lọwọ àmì ọmọ báyìí lolúwa wí gbogbo ẹyin tá ti ayé ti rò pé òní jẹ nǹkan gbogbo ẹyin tí wọn ti rò pé òní dìde láyé pẹ̀lú májẹ̀mú ìpènímọ̀ sọ tẹ́lẹ̀ ojú wọn ni ó ṣe ìpinnu ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ sí sọ di nǹkan you will become you that are nobody from nobody to somebody today grace orí ọ̀fẹ́ ni máa jẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ àánú ni máa jẹ́yìn ó move from nobody to somebody rababa kò àmẹ́nà àṣà ìwé àwa tá à ń dún yìí àwa lẹni tó yẹ kí wọ́n tà kí wọ́n fowó tiwa kí wọ́n lọ kó léjàǹgó bùlabùla but àánú kan wá wa àánú sàánú wa gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáyé tó ọba fòkè nígbà márùn mo sọ lẹ́ẹ̀kan náà àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan nínú ayé yìí in the name of Jesus Christ. Ẹ jẹ́ à lọ sí church aago mẹ́sàn-án ni sáfíìsì ó bẹ̀rẹ̀ ẹyọ kan ni bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run bàbá ti ń parí ní section ilé láàbọ̀ sínú section ìgbọ̀wọ́lé láti gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tó bá ń bẹ̀ ń bẹ̀ kì í ṣe tí ó pẹ́ ju ìsìn kan náà láàánú lónìí náà ni ó sì bẹ̀rẹ̀ bọ̀ kí n tó lọ ẹ já lọ sórí facebook aago mẹ́fà àbọ̀ ni wòlíì ọ̀dẹ́kùnlé epafra yọ àpíà ìgbà tí ó bá fi di sí 7:30 màá ti kú ńbẹ and lórí youtube talk ọ̀dẹ́kùnlé epafra mọ bẹ́ẹ̀ nìkan kan chaati o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mi ò ní time bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run èyí tó wá dáa ju gbogbo lé àtọmọdé àti àgbà n tí jésù mọ̀ lè sọ ayé yàn dàrí ẹ wo tí ìyá yẹn sọ ó ní ká pé mo ti mọ̀ yín ni ayé mi ìbá tún dáa jù báyìí lọ kò tí ì pẹ́ jù kì í pẹ́ jù kì í pẹ́ jù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń wó mi káàkiri àgbàlá yìí wake up the day kí wọn náà fàyè rẹ fún jésù ibi tó bá dé yìí ó lè tún ṣe wòlíì ọ̀dẹ́kùn lè lọ́nu church ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá tẹ́ fẹ́ san láàárọ̀ yìí o ní ọrẹ olúwa sọ mí di nǹkan ẹ fi tì í account number church ni mú ọrẹ olúwa sọ mí di nǹkan ìdá mẹ́wàá gbogbo ẹ̀yin tẹ́ má jẹ́ ìdá mẹ́wàá rẹ mọ́lẹ̀ àṣírí ni account number church lele 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 20 17 42 90 47 first bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and comfort life mission ló náà gbé jáde first bank ni. gbogbo ẹyin ọmọ ọlọ́run ìwé jeremiah láti wá o kó tó di pé mo gbàdúrà fáwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìwé jeremiah àtọmọdé àtàgbà láti chapter 43 jeremiah 43 sí ti wọ 48 ìyẹn náà á parí ẹ done and dusted. gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wá kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé ó ní kí ọlọ́run kó jẹ ẹgbẹ́ láti ìsìn lọ tó máàkì birthday rẹ látòní lọ tẹ máàkì wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 08081 71 65 66 ẹ send the message ire àtàánú kọ́ báyìí ẹ jẹ́ mọ́ lọ sórí fèsì.
1: From Lagos, this is
2: Jordan.
3: 105 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: mo ni only go fire ti ba rin lo bi ko o le fun mi ma du erun ma ma bo abi mo ni oluwa kini mo fe se mo de ma gbo ipe baba mo ma gbo ipe baba every morning mo wa suku sori ata mo wa da ya debi mo wa tu lo sori kini mo ni oluwa omo akobi mi Daniel oruko to pe ni mi o fe mi o ba e da maje bo oruko ba mo fe ki aye omo yi pada ti rere o block ni more than why e ma pe koni lo olohun o fe je ke everybody mo bi to wa igba ti mo wa suku wa sori oke mo suku solo olohun sa gbo adura lori oke fure lo wa ti whatsapp mo pe igba to pe o se picture mi o gbe ti aworan la oni mommy ki gbe si palo
1: lẹyin te gbadura
0: bẹẹni sa oni mommy o fi awon to ma ra kini ye o fi gbe wa fun mi ninu le ibi ti mo wa ni shop o gbe wa fun mi igba mu wa dupe fun eri mi pe o de ni to so pe mommy gba 300,000 mommy
1: gba eni suru
0: luwa
1: eni to be wa lati UK ko wa mo
0: ko wa mo sa
1: o ti fun yin lowo
0: o fun o ti fun mi lo mommy mommy to ba gba salary wa send oye by friend mo ni oluwa o se gba ti mo wa ri ore mi ko nlo si UK mo ni gba ororo authority mo ni ko ma lo nisi o je ni to so pe ohun wa ohun gba ale fura o ohun ma so je sinu freezer o ma so se so je gbogbo o ma so o ma fi video e on mi pe ohun lo soja ohun se pepe soup ohun se gbogbo e a jo n communicate o n pe mi inu mi de wa du
1: inu te mi na du
0: igba to tun pe aburo e tun pe mi
1: e ti de gbogbo e
0: jesus ki omo ohun ni just 2 weeks aburo e na wa lo pe freezer ti deal ohun ni just 2 weeks láti sọ pé kó o padà sí nàìjíríà pé visa ò ti di
1: ẹjọ
0: kó olúwa kí lè lé olúwa gbà mí ó náà ti kówó fẹ́ràn kan ó ti dúpọ̀ òun mo ní ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́ ó níbi tí òun ti ń rìn lọ lèèyàn kan ti ṣe ó láàánú pé òun mẹ́ni tó bàbá ò ṣe ìgbà tó wá di ilé last month tàbí ẹmúnú january ó pè mí pé mọ́mí congratulation pé visa ò ti jáde
1: ẹyin olúwa ló gòógó mọmọ ọlọrun ti fìdí ẹmọ yín méjì kalẹ uk ẹyin náà máa lọ lọdún
2: yìí
1: amen ṣe ti lọ rí tẹlẹ máa pàdé yìí ń bẹ lọdún
0: bẹẹ tó bìrì yẹn ti ń bá mi sọrọ wẹẹdì pé mọmì máa tó wá
1: mo ti rí júùnù la máa pàdé lọhùn júùnù
0: ó ní kí lọ ṣe passport mi pé mò ń bọ̀ by jù pẹ̀lú agbá ọlọ́run
1: sọ fún yín lóṣù oṣù wo ló dá
0: ó ní jù ọjọ́ láì lórúkọ jẹ́
1: mo rí jù níwájú orí mi mú mi dìde kí hallelujah méje
2: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.
1: Kọ́kọ́rọ́ tí mo ń gbẹ̀yà dìde.
3: The key that elevates people.
1: Sori àwọn ẹ̀rí kan wà.
3: There are some testimonies.
1: Mo mọ̀mọ́ dìde bẹ̀rẹ̀ sí fisiti ẹni.
3: I definitely want to revisit them.
1: Nítorí ìròyìn ayọ̀ tó ń bọ̀.
3: Because of good news that's coming.
1: Torí ẹ̀yin abi amọlọ́jà ń lọ wú ẹ̀rí jáde.
3: Because of people that have brought up this testimony
1: again. Gbogbo ọmọ tẹ̀rù pọ̀ ń pa yín lẹ́kọ̀ọ́.
3: Those children you think are giving you tears.
1: Ẹ máa rẹ́rìn lórí
3: ẹ̀.
1: They call it consistency.
3: You are not predicting terrible.
1: Now, 1 Corinthians,
3: Corinthians
1: chapter 9,
3: Origeso,
1: verse 27.
3: Kilo so.
1: Sugbon.
3: Emi para mi loju.
1: Mo para mi loju.
3: Mo si mu wa sabe teriba.
1: Bi pe.
3: Pe night mo ti wa su pa won elomiro.
1: Ti mo jise fun yin.
3: Nitori onkohun. Ki emi ti kara mi ma se di.
1: O ti fi church e jeri.
3: You have testified about your church.
1: O ti fowo gba ya npa
3: wole. You have boasted about your prophet.
1: O ti so nipa adura re.
3: You have told them of the prayer.
1: Kò yẹ ká padà fi ọ́ sí ẹ̀yẹ.
3: They should not let her mock you.
1: Ìyẹn ló gbọ́dọ̀ wà lẹ́nu.
3: That guy must be dead today.
1: Ẹyin tí ẹ wà lẹ́kọ̀ọ́ yẹn.
3: Just in Lagos.
1: Tí ẹ ti pariwo Ọlọ́run authority tẹ́lẹ̀.
3: They have accepted God of authority.
1: Ó rí pé látànà.
3: Since yesterday.
1: Àtijọ́ta mò ń wú àwọn ẹ̀rí kan jáde.
3: I'm going to bring up testimonies.
1: Mo fẹ́ káwọn kan máa rántí.
3: I want people to remember them.
1: Ohun tí Ọlọ́run ti ṣe.
3: What God has done.
1: Ohun tó tún fẹ́ ṣe.
3: And what he will do again. Mo
1: sì máa kó ẹ̀rí jáde lọ́la.
3: I think God must have spoken to
1: me. Now tó o bá ti gbọ́ ẹ̀rí tí ẹ.
3: If you have not had your own testimony.
1: Máa send ẹ.
3: Keep sending it.
1: 081.
3: To 081.
1: 123.
3: 123.
1: 2.
3: 2.
1: Lọ́nà márùn.
3: In 5 places.
1: 081.
3: 081.
1: 123.
3: 123.
1: 2 lọ́nà márùn.
3: 2 in 5 places.
1: Ẹ máa rògbò yín lò.
3: Hey, men, shall
1: you
3: support?
1: Now, o

0: odun lo mo de omo aso dede ro
1: eni lo ni agbo awon to sana
0: odun lo de omo aso dede ro
1: igba lo ni gba nlo ba won lo sire
0: afefe oni fe ko ma kan gi oko lara ohun ni han ko ma kan atari omo ide eyan
1: ona kankan ma gbo na koko alagbara aye
0: ogun ko
1: alagbara
0: olorun ba mi lo je ori be
1: eni lo ni agbo
0: awon eyan ti surubo ide ero radio 105.5 fm ni won lawon fe ma gbo tasiko eda ba ti to nu mc rawo lawon eyan gbo lasiko yi mo testify mo seri e olorun ba mi ti stamp e igbale da nlo laye o asiko ti wa re eja lo
1: o
0: ba ya awon kan na o tun de awa na o tun lo
1: sipa idapa ni o ti
0: awon kan ti lo gbari iku gba won awon kan si be laye tugbon won so pe kare omo yi
1: lagbara aye aye si ma so
2: eni lo ni ego awon ton sana
1: ojo melo
0: peter olaniyi jenson to oro kan fun mo binu wa si ile ile agbara laaro eni olorun ko lo dipo ni mero james adesina gan wole mo fe tete wa ni awo eyan lo ona abayo la pe kini gbogbo e gbudo yo sura won daada gbudo ro ona abayo soro ojutu orilede nigeria ti oro aje wa ati igbesi aye tan gbe inu n bi mi gan laaro yi ṣugbọn ibinu ohun na wọn ni bohun ewu yẹ ko fẹsẹ halẹ bo agutọ ko fẹsẹ halẹ kini ofo olowo ẹ ṣe lọrọ wa lórílẹèdè nàìjíríà bá a bá binu bẹẹ bẹẹ tá a binu títí kí láá fáwọn aláṣẹ wa ṣe ṣùgbọn èmi fẹ bèrè ìbéèrè ni o ká sòótọ́ a kú bá a wíire a sì kú ṣùgbọn ká kókó sòótọ́ ká kú àwọn kan ti sọ wọn ti lọ àwa tá à ń sọ lásìkò ìyàwó ò tí ì ní lọ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ ẹ ṣeun tá a fẹ́ à ń sọ̀rọ̀ nípa ọrọ̀ ajé lóríṣiríṣi lọ́nà kanna gbogbo àwọn ìgbésí ayé ọmọnìyàn mo máa ń wà àwùjọ àwa èèyàn àwa tá à ní nǹkan kan àwa tálíkà mo máa ń wà àwùjọ wa gan o ọ̀pọ̀lọpọ̀ lómi lè máa ń mọ̀ mí lójúkojú ṣùgbọ́n wọ́n dá wọn mọ ohun náà wọn tún dá mi mọ̀ torí pé bí mo ṣe máa ń sọ̀rọ̀ níta yàtọ̀ sí bí mo ṣe máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ rédíò iṣẹ́ tọ́lọ́run bá ràn mí ni màá jẹ́ ṣùgbọ́n àní ṣe ohun tó máa kó ba ilé iṣẹ́ rédíò jordan 105.5 fm ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ lónìí láàárọ̀ yìí ẹ̀yin èèyàn ẹ jẹ́ gbọ́ lọ́dọ̀ yín ìjọba ẹ̀yin lọ̀rọ̀ kan ó ṣeéṣe kó jẹ́ wípé olórí ń ṣe dáadáa ṣùgbọ́n àwọn tí wọ́n kó sábẹ́ wọn ni wọn ò ṣe dáadáa àwọn alágbára àwọn tí wọ́n rò pé àwọn lágbára tí wọn ò sì lágbára wọ́n ti yàn mí sípò mo lè ṣe bó ṣe wù mí kò sẹ́ni tí ó bí mi lọ́wọ́ wẹ̀ yín mò ń bọ̀ abáláàárọ̀ yìí o yẹ̀rú ọ̀kí ni mí ọlọ́fà mọ́jọ́ ọlálọ́mí ọmọ abísújó kọ ọ̀fà ọmọ kẹrù ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ ilá kájọ ọmọ lọ́nlé bàbá tó bí mi lọ́mọ ohun táwọn ayé fẹ́ gbọ́ ni mo máa sọ ohun aráàlú lè mi ẹ̀rí olúwàgbẹ̀mí lékè ọmọ adébáyọ̀ yọ̀wọ́ náà ló ní mc rawọ̀ akéwèjẹ gbogbo pèdèpèdè máyégun ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ 1 àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bàbá ẹ̀ ló kọ́ mo ní kì í ṣe bíi ti gbéraga ohun ọlọ́run ọba mi ló dire wà fákòkọ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà orúkọ ni màá pè é kì í ṣe bí ààrin fín àwọn tí ń gbọ́ mi lé sọ pé mò ń sọ̀rọ̀ bíi bàbá 90 bẹ́ẹ̀ ni mo sì máa débẹ̀ àwọn kan ní mò ń sọ̀rọ̀ bíi bàbá 100 years máa débẹ̀ ìgbà tí mo máa lò lókè erùpẹ̀ ọlọ́run ọba mi àtẹ́dẹ́dá mi nìkan ló mọ̀ àkúnlẹ̀ èèyàn mi àti ìpín mi ọlọ́run nìkan ló mọ̀ ibi tí máa dé ohun tí máa jẹ́ ọlọ́run ọba mi nìkan ló mọ̀ n bá máa kún kékeré kò sóhun tó burú ń bẹ̀ àwọn kan ti kún kékeré rí èsùnbẹ́já sòótọ́ fúnra wa ó ń gbá lára mi bíi ti wèrè kan mo gbé sórí ni kì í ṣọ̀rọ̀ fìlà ọ̀rọ̀ àwọn aráàlú jẹ mí lógún púpọ̀ jordan fm ò kéré nu rédíò tí wọ́n lè fọwọ́rọ́ sẹ́yìn a kú òun gbà ẹrun mọ́ àwọn òun ṣe rédíò tí wọ́n máa rún mọ́ àwọn rédíò tó kù
1: ìbáṣe tọ́tọ́ máa pẹ́ kò ní ẹnìkan ẹ̀dá ayé pátá lónìí ìgbà tí yóò lò ìgbà tí yẹ máa
0: tán
1: okolo tojo le o
0: igba e ma pin
1: o daju koni lo
0: ki lo ngbe to ngbin ah ah
1: pe koni enikan
0: won yan e sipo wi pe ko wa ni awon aye kan ti o je wi pe o ma je anfani awon mekunu sugbon o nko won mi ki lo de a de so pa n wa ona abayo si ojutu irin ajo aye ara wa
1: eduwa toni e na lo ni
0: awon yan tenu abuku ba iyawo are Bola Tinubu iya yen de so on to da iya yen so ododo oro ati otito won ni ise to gbowo lo to gbowo jade to gbowo lo to ye pe awon eyan foju si ni ise akara tita ati awon ti won se kini ti won teko mo ti igba ta wa kere a ma nra igbo ati ewa awon business yen gbowo lo tori pe awon je ti awon eyan feran ni
1: lati re to ko
0: se yin ta igbo atewa mi lo soda awon ara lu o awon alagbara ti won be labe isejoba re Bola Tinubu ni mo fe soro nipa won lati gba ta tin seto ona abayo Thursday and Friday lede yoba kilo de to gba labi ma birun pe mo nda pada seyin mo ngbadun e alagbara agbara pin lojo kan agbara to ni o ka iku to ba mo o le sun ko ma ji mo oni lari ko sen to mo la e ba yi radio yen soke la la la ki awon to nkoja kan ma gbo o se ye ko je pe a minister of everything won koja minister fun gbogbo awon ohun ti won je eka lo ile de Nigeria won koja ladugbo te wa eyi soke e jo gbo
1: alagbara lo mi ran wa to fenu ba nkan je
0: alagbara o ba se pele
1: ran wa to fi nda nkan
0: orile de Nigeria o ye ki awon eto kan wa fun awon arugbo ti won ni agbara ti sise mo ṣugbọn won wa ṣugbọn won ko fa won kan ni awon ti won si kole lowo to je wi pe won ko si apo ara won kan awon arugbo wa wa n sofa won jeya won sana ni ki lo sele gangan olohun to da orun ataye
1: gbọmọ ohun to ba lo fi pẹlẹ ṣe
0: o gbogbo e lo fi ṣe pẹlẹ pẹlẹ putu ẹni suru tọlọrun ba fẹ payere lẹẹkan ṣoṣo ta ni obi osen ti o bi olorun ba mi le mi o le ko script ki n to soro tori pe olorun gbenu mi en ti gbenu mi ju en ti gbenu aye lo mc rawo lo ko mi agbalagba omode ti n pegbe ba be lo ko awon eto wo la awon arugbo wa n je gan lorilede Nigeria lati gba ti orilede ti n je Nigeria awon eto wo la awon arugbo n je awon ti won ti bere je be latori 50 years a dota to fi de be lo eto wo ni won je agbara ti pin iṣan ti o ti re iṣan won le sise mo won de lawon omo ti won fe ran lewe elomi o bimo ni ojo ogbo ni
1: se ni won
0: se ko ni tomo ni se yo ma toro bara ko to tomo ni
1: meni opelu eru
0: omo ta ba talk igbere ta ba kota ṣùgbọ́n ọmọ tá a kọ́ tá a tọ́ ní gbélé tá a kọ́ tà ṣé ká tọ́mọ nìkan ni tá a bá kọ́ ọmọ nìkan tá a bá tọ́ ń kọ́ ẹ mọ̀ pé owó náà fi ń tọ́mọ ni. àwọn tó nípèníjà ara ń kọ́ kí nìjọba ń ṣe fún wọn náà a dẹ̀ sọ́pà ń sọ̀rọ̀ ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ. ṣé gbogbo èèyàn nìkan ló lè tẹ fóònù ṣé gbogbo èèyàn nìkan ló lè ṣọ̀rọ̀ àgbìn àìtọ́ lè gbin nǹkan wọ́n lè ṣe àgbẹ̀ ni ẹ já bira wa ẹ rí i pé mò ń bínú láàárọ̀ èmi ìbínú ẹ má bínú oje ẹ̀yin ẹ má bínú èmi lèmi ń bínú ọ̀rọ̀ tó bá ká ni lára ẹ wò ó èèyàn á fi ṣe gbogbo ẹ̀ ni o ijó tó bá ká ni lára á fi kúkú jó.
1: tó bá ń bínú sẹ́niyàn wá wò bí.
0: èmi ò bínú sẹ́ni kankan o ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ pẹ̀lú ìtara tọ́pẹ́ àlàbí má rọ́ọ̀pù mi. ṣùgbọ́n èyí tá a yàn sí ipò mínísítà ẹ̀yin sẹ́nítọ̀ kí lẹ̀ ń ṣe fún wa gan lórílẹ̀‐èdè Nàìjíríà. aya rẹ̀ Bola Tinubu wọ́n sọ̀rọ̀ tó dáa. àwọn business kan wà wọ́n kàn fún àwọn nǹkan tí wọ́n dá ọkọ lẹ́nu pé kẹ́ ẹ máa tàkàrà kẹ́ ẹ máa ṣe gbàṣẹ àwo wọ́n fi ṣàpèjúwe ni ọ̀pọ̀lọpọ̀ business ló wà ṣùgbọ́n ṣé ẹnu làyàn fi ń ṣe business ṣé ẹnu la fi ń díkàrà ẹmọ ìtàn ń tẹ̀wà ẹmọ ìtàn ń tòróró ẹmọ ìtàn ń ta gáàsì tó ń fìlì gáàsì oje wọ́n ń tà náà ni. ìgbà ní gbà èèyàn ìgbà ò ní gbà ìgbà ní ìgbà ẹ jọ̀ọ́
1: ẹsẹ̀ lágbára lomi rán.
0: nigba ti aya re ma soro won ni awon ti seto owo kan ta won ma se fun awon olowo kekeke tori pe awon ni opo ti o gbe oju olowo oro ajo orile de Nigeria danu en gba tas lowo wa na yala tan san tas yala kara san tas en yowo wa lori banki ta fowo si ile fowo pamọ oda lori ero ayelujara awon banki ile fowo pamọ ori ero ayelujara ta ba sowo ton ba sowo si wa en yo ki lo de bole ko wa si ki lo de se fun wa
3: ipo lagbara lomi to fi
0: hun emi wa soro laara eni o ise tolorun ba mi gbele nlowo nu o eja so to ro fun ra worile de Nigeria la wa na won wo lo ngbese le je won gbowo yen fun yin ni eyin na jade tan na awa ma benu atelu babo won baba to wa lori oye ki lo sele gan awon odo awon omo kekeke o ye ki awon kankan ma je yo fun won opolopo omo lo je pe won ni ya won ni baba won kan sanan ninin kini kile n se fun wa ipo te wa eyin te wa ni eto omo niyan kile n se fun wa anfani wo la n je gangan bawo la se fe rodun abayo soju tun irin ajo aye wa e wa ni ki bandit o ma po si eja ti bi pelebe me ko je ka ti bi pelebe mole na je ti mo so tin ba n paro eyin ara le e pe ma sojo gole ko ni mero James Adesina to wa tori pe se tolorun oba mi gbe lo na lowo nu a tin se ade ri eri awon eyan pe wa pe gbogbo ti won to awon sona nipa e na na won se kini awon ri owo nbe sumo ye enikan la be se ni kini ijoba n se fun wa gan
3: to ma go to ma sha o ba mi o
0: ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ mò ń jẹ́sẹ̀ à ní mc ìràwọ̀ ló kọ́ mi agbálagbà ọmọdé ti ń pẹ́gbẹ́ bá bẹ́ẹ̀ ló kọ́ ìyá ẹ̀ pọ̀ gbogbo wa tá a wá sílé ayé olóore la jẹ́ fúnra wa ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣe é lóore tó sì ń sanná ni báwo ló ṣe fẹ́ ṣe é lóore ó máa wá gbàdúrà wa máa lọ sórí òkè wa máa lọ ṣọ́ọ̀ṣì wa máa wò bóyá bá pásítọ̀ yẹn prayer point tó ń fún ẹ kò work àbí babaláwo ọṣẹ tó ń gbé fún ẹ kò ṣiṣẹ́ torí pé o ṣe gbogbo àwọn ìjọba gan ò sọpọ́ọ̀tì ìrìn àjò tó yẹ kán sọpọ́ọ̀tì babaláwo ń gbìyànjú o pásítọ̀ ń gbìyànjú àfà náà ń ṣe dáadáa tá bàbá wọn tún ó ń lọ bẹ́ẹ̀ o ríbẹ̀ jẹ́bẹ̀ tó ọlọ́run ọba ni o ẹ̀yin alágbára ni mò ń bá sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹ̀yin alágbára tá a yàn sípò pàápàá jùlọ nípa ètò ọmọnìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ní ìpínlẹ̀ èkó ní ìpínlẹ̀ ogun ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìpínlẹ̀ gbogbo ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà níbo lẹ̀ ń kówó wá sí tíjọba ń fún yín tẹ́ allocation tó ń fún yín owó tí ó jẹ́ ìrìn ìrọ̀rùn fún ọmọ orílẹ̀‐èdè nàìjíríà níbo lẹ̀ ń kó sí àjọ efcc àwọn tẹ́ ń mú owó tẹ́ ń gbà lọ́wọ́ wọn níbo lẹ̀ ń kó sí kí lẹ fi ń ṣe tí ò fi kàn wá owó wa ni àwa la lówó níbo lẹ̀ ń kó sí ẹ pín fún wa ẹgbẹ́ fún wa ká fi bẹ̀rẹ̀ business tí wọ́n ní ká máa ṣe ìyàtọ̀ ẹni kó máa tàkàrà tó fẹ́ lọ gba àwìn ẹwà tó fẹ́ lọ gba àwìn gáàsì ni àbí ó gba àwìn òróró ẹjẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa jàre lórílẹ̀‐èdè nàìjíríà ohun tí mo bá ń sọ tó bá ń takò yín tẹ́ ẹ bá fẹ́ gbé mi ẹ pa mí ẹjẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ikú kan lọmọ ẹ̀dá èèyàn ó kú inú òjò nínú ẹrùn àwọn ìyá yìí sọ́fà àwọn bàbá yìí ń jẹ̀yà wọ́n máa rán ọmọ lọ léèwé tọ́mọ bá ṣe tán pẹ̀lú náà òfin náà ó là tọ́mọ là tọ́mọ ṣe tán oje kó tó di pé ó là ọmọ ó padà wá máa gọ̀ kadà pẹ̀lú gbogbo certificate tó gbé dání kí ló ṣẹlẹ̀
3: àṣẹdá tó dá wá
0: kí àwa ń kóra wa lẹ́rú kí ló ṣẹlẹ̀ gan kí ló dé adẹ̀ náà ń wọ́nà àbáyọ fún ojútùú ìgbẹ̀sẹ̀ ayé wa ẹjẹ́ ìṣojú ògbó káago mẹ́sàn-án tó lù kí lẹ̀yìn aráalé náà rí sọ sọ́rọ̀ tí mò ń sọ láàárọ̀ yìí.
3: ìgbàlá ṣe wọ́n lọ́gọ̀ ara.
0: kí làwọn local government yín ṣe kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé mo mọ̀ pé àwọn ọbẹ̀ iná máa ń sábà kówó sí jù àwọn ibi tá à ń fojú sí wọ́n fowó wa ra bẹ́ǹsì wọ́n fi ra jí wa gan wọ́n ra Rolls Royce security ń tẹ̀lé wọn tán bá ti dé ilẹ̀ àárọ̀ àwọn nífẹ̀ẹ́ káwọn èèyàn súnmọ́ wọn mọ́ ẹ̀yìn tàjẹ̀jọ́ ń fi ẹnu já aládùúgbò tẹ́lẹ̀ ìgbà tó ti di councilor báyìí àròjú ẹ̀ ń lẹ̀ mọ́ tó di chairman ní local government àròjú ẹ̀ ń lẹ̀ mọ́ ṣáwọn ará aralu ti ejo nwa lati gbere pepe ti won pa yin na sese fe pa yin le wa nlo security mu post o ja ma lo rerere ni ati sumo yin lati ba yin soro ohun ta fe ani le so iya de nje wa aralu le mi o my voice your voice ohun jordan fm ni slang wa nu ohun yin ohun mi ohun mi ohun yin no jordan no radio station 09063352 ojo wo le yin ti foju kan cha ma local government yin gbeyin ki la won nkan to se fun yin to je to le je ki oro aje ko gboro ni agbegbe bi te wa councilor yin ojo wo le ti foju kan last ki loruko e o ba je eja bara wa so toro ise la wa na nse onimero james adesina baba un ti ru lori wipo ngba research pe ka aya won eyan o le ta atiko to ye ko sun yo ma fi wa research ki la won eyan tun le se to ma mo wole fun won 09063352 elo e ka ro
4: elo e ka ro
0: e ka ro sir
4: mc rao
0: baba
4: oni baje fun lagboro lo
0: ami
4: e ma ku eto
0: olodun lo to
4: oruko mi ni abiodun olu omo lati yanre
0: lati
4: yanre yesi
0: yanre yesi
4: ohun yo ni ra
0: ami sir
4: kero te so dodo ro leso ododo oro gidigo ni mo de gbadura gbagboro lohun e se debiri lagboro lo
0: ami sir
4: te ri ohun olori wa ri bo se se wa ohun ni yan olorun yen e ku eto
0: yes sir lode ya nje wa e ja so to oro ise ise wa nda bi ole graduate ngun okara won gun maruwa awon ya wa nta kara won ta agbado sunsun owo agbado ohun na awon kan tun wa won ni won sanwo won ja ticket ninu oja o ni ticket da lo mi o ja o le je owo to pa fun aro kutukutu bi e ojumo se mo bayi iye owo to kokko pa gbara bayi awon to ja ticket local government no wa 09063352 ki le se fun won
5: move your radio with you
0: gan o wa nko imbole ko si ebo ara Rolls Royce a de won abayo eni to sise wa da bi ole elo e kaaro
4: e kaaro
0: eyi radio yin lole eyi radio yen lole oruko yan bi tete se
4: lati eni olohun mo lati oga
0: o ya
4: egbo seri a ri nkan kan se ngbo arugbo ara ni mo ma si ndibo mo se wa ko si bi won le ni ka lo ki ma tele won pelu ese fun ago se ngbo ro mi o si nkan kan ti won se fun wa awon to ni ni won se fun abi ko ye eni olohun mo ni o gba ni mo pe ko si eni kankan ti won se fun fun ara won ni won ko ti ato ara won
0: se mo ruko councilor be yen
4: ah baba do odun ba
0: odun ba ku so si wa ladugbo
4: ah won si wa lori oyin o si eni kankan
0: ladugbo yen lo gbe ladugbo yen lo gba bo ti lo leki
4: won
0: da le ki ayin won wa ni council council local round o de ri local government to wa
4: awon ti won ni awon ni won se fun awon ta ni bayi won ti e ri wa pelu ese kan abo in ti a se koja yin si pelu ese kan ni mo fi lo si council ti mo lo fi ti mo tu fi lo ni ti ka se koja abi ko yin ki ya pe won ti e won o ri wa awon ti won de mo ti won mo mi ko won wa ladugbo bi ti mo nge abiko yi ki won ori wa ko de ye ko ri be awa arugbo yi lo ye ko ti e ma sanu ko ma se fun won o ti e se fun awon o ti e ri wa fa won ti won ni ni won gbe won ruwa fun ni won gbe moto gbe won gbe ni won se owo fun ti won se ogbe fun ni o se wa yi ko si nkan kan ni o se wa yi na ni mo fi n lo dibo ki mo fi n se ogbo e abiko yi
0: iya mi a ni dake ise gan ma egbon ti ya yen so pele se kan la won fi ndibo lati fi yan won si inu ipo pe eni omo daada ni gba to wa de be to wa de omo nkan mi e lo e ka ro
4: eh mc rawo
0: present sir
4: be too much
0: yes sir
4: bo mo to so do do ni
0: e se gan sir
4: mo do be ni pe
0: oruko yin
4: e wa to wa nu pe la jo mo nzo ah mo ko ti ma gba ole awon council ari ba ma lo do awon gba lagba nti a di gbogbo a di olohun eje di gbogbo a je ka ba di mo bo anybody da po de lo ruko mi
0: kila pe
4: da po de wole lo ruko mi
0: lati bo sir
4: ti faboru
0: lati oboru ese gan baba mi dapo
4: mr da mo so ku president o fun mi oro fe that is like you stopping owo solomon ni baba ogbo lolo you think a lot of money carrying guns everything only for coming tell me say awon ko ko ma so awon eyan onko omola. It's uncalled for. Where do you go from this country? People are hungry. He tells you, God bless you.
0: Amen, sir. I should go, sir. Saloni. I'm going to buy my song. Ilé iṣẹ́ Jordan 105.5 FM. Àwa ń ṣe wọ̀n táwa lè ṣe. Àwa náà ń gbìyànjú láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó tò. Kí ìpínlẹ̀ Èkó kó tò káwọn agbègbè wa kó dúró ere. Hello.
4: Hello, sir.
0: Eka aro.
4: Yes, ma'am.
0: Yes, ma'am. Yes,
4: ma'am. Ah, that's a bone yet to mock. No man does all the need that can
0: come.
4: But Enku, Sherry, tell for Laron. And I'm already in Nigeria. Oh, no, it's a game, bobo. No, it's a game to Christian.
0: Amen, sir.
4: No, don't come on. Make a watch and I get married.
0: Amen.
4: Barakito, oh, for long, you could be job and I barakito the long.
0: Amen.
4: Sherry, what I saw you. Ema eni go bi mo se wa bi re mo ni la ko jo oju mo je ti ko ja si something lo wa wa o kini mi le je ni ko bi tu se man ja panic kiri ye wo wa si odo ninu shop mi shop kekeke se kan la kan na mo ko tin lo ju mi ti le ma fi shimba ni ba mo le na pa ko bo be se ka bo e me mo nkan kan wo ti olo ba ni ki ri ran ri na ki o bo se de ni e mama nke panic ni nko nkan kan mo ni emi ma ro yin se ti awon to ro yin sita nitori nkan kan wa se yan ma se o ma ti je ko ri le je tu ba ko ti se won ni ko le won lo de wa se mi o de nkan kan so ri mo ni wa ta ri mi iru ti fofo ta won na me teacher won na na du ti won ti teach won ni mo de to teach to mo ri se ni mo wa nta kan tete won ni gba ti 84 ni mo ti n ka ja ti mo de ma to pa ni ti pa ni ti won ni gba di mo ni ti won ni mi o mọ́nì kò tí ń bá tiẹ̀ sọ mọ́nì kò tún lónìí wá torí inú ọwọ́ káwọn ọmọ mi fún mi tí mo fi ń jẹun mo fẹ́ ti sọ àmì ìtìlẹ̀ mọ́nì kí ló dé mọ́nì mo rán iníṣẹ́ táwọn tí wọ́n rán títa ẹlẹ́fẹ́ fún wọn tí àwọn bá ti tó ẹjọ sí ó yẹ kẹ ẹ máa fún ní àwọn nǹkan tó tọ́ tó yẹ lọ́bàtì kóra wọn lọ ó ti ẹ̀yìn fáwọn ọmọ ẹni nílùú òyìnbó àgbà tá àti ẹ̀tọ́ mọ́ wọn káàkiri ọlọ́wọ́ jẹ́ kó gbọ́ ohun tẹ́ ń sọ yẹ nítorí tí ò bá ṣe nǹkan kíkọ́ tìgbà pé túnṣe á túbọ̀ ó máa túnṣe ni ṣùgbọ́n gbàtà gbàgbà bá ń fi ohun rí ẹ̀ tó fi ń jẹyà tó tó jẹun ìtàbáṣìn tí kì í ṣe pọ́pọ́ wọn kò sówó lórílẹ̀‐èdè nàìjíríà olúwa ràn wá lọ́wọ́ ẹ ṣe dá ẹ ṣe dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun sà ẹ ṣe.
0: Lagbara o
5: oluta mani
0: engbo se engbo eyin alase eyin ton yan sipo emi so mo ni olori le da mo ka won joye gan ma se karakara na o se feel e ni egbo ohun tawon ara lu nso hello
6: hello sir
0: e ka aro sir
6: e ka aro sir o keto
0: yes sir
6: lawe wagi sir
0: e ka lati bo
6: lati mowe
0: ati mowe an gbo yin sir
6: o tọrọ lẹ ti sọ ṣe ń gbọ́ mi sà.
0: A wà pẹ̀lú
6: yín. Ẹ̀rí àwọn adarí wa. Ìka èèyàn ni wọ́n. Ìka gidi. Láìpẹ́ nígbà tí táwọn ni àwọn ní ìṣòro wa lórílẹ̀‐èdè yìí. Kò sí nǹkan tọ́lọ́run fi kẹ́ wa. Kò sí nǹkan tí ọlọ́run fi kẹ́ wa. Nǹkan tá a dára ló dẹ̀ ń béèrè ìjọjú àwọn nǹkan basic amenities. Ẹ fún wa lína, ẹ fún wa lọ́nà, ẹ fún wa. Àwọn Nigerians dey hustle at àwọn. Kò sí ọlẹ nínú wa. Ṣé gbọ́? Ṣùgbọ́n àwọn government wa they are so wicked. They are so wicked and n fẹ́ fi opportunity sọ fẹ́yìn náà pé sọ fún àwọn aráàlú gan. Majority àwọn aráàlú gan alátẹnujẹ ló pọ̀ jù. Ìbò ló ń bọ̀ sí ìwé máa wo. Mo sọ fún yín ní mo ní ìrírí kan ní kò tí ì pẹ́ púpọ̀ náà bóyá láti ẹ̀rí láti yẹ ìdìbò. Ìgbà tí ìbò ń bọ̀ tí ìbò dé tó ku oṣù kan ẹ bìlí gbé àwọn òṣèlú yìí ọ lọ sí àdúgbò kan ọ lọ pín indomi òde kápọ̀nà indomi ẹyọ kọ̀ọ̀kan lọ lọ pín fún àwọn èèyàn táwọn ìmọ̀dé tó ń fẹyín tó ń lé wọn tó ń gba indomi lọ wọn àwọn tó yẹ kẹ gba indomi kẹbi sọkò mọ wọn kẹ lé wọn kàbàkàbà tí ìbò bá ti dé ẹ yẹ ká ṣe nǹkan tó tọ́ ká gbé àwọn tó yẹ pé ọ máa ṣe ká ṣe normal thing. ma won ti gbolombo yi o ma wole sile o ma ma pay 2000 ah gbogbo o don gbowo papata o go won longa o ti go kon da be so because awon ton pay owo le le o body lewo o ba ti pay owo ton ti pay number wole bayi ese kese owo yen lo ma wa lati kokoda nkan do sele yen e pa so fa won yan ka won na se nkan do to ko ma ma gba igunje
0: owo
6: ti o ti o ka nkan kan
0: e se be ye so ami sa se gan sa be se so yen na won gbo yin e je ki n lo soke lon ki n pada de oni mero James Adesina ti wa le agoro ba ba fi laye n lagba ma gba loni ila don le wa loni o lo fa gan e je n lo soke lon Peter gbe okay.

0: bá gbọ́jọ́ dánú ẹ̀fẹ̀ mi mọ rédíò mi tó ń gbọ́ ọ. Iléeṣẹ́ tó lè gbọ́ lélẹ̀ tí ó ti yọ́nà àbáyọ. Àwa kì í sùn, a kì í wara rò. Iléeṣẹ́ Jordan FM kọjá rédíò ẹgbẹ̀rún mọ́. Tátátá la jálé la játa. Onímọ̀ James Adesina wọ́n ti wà pẹ̀lú wa láàárọ̀ yìí. Mo lérò pé gbóhùn wọn lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì sọ pé àwọn rìnrìn àjò láti lè jẹ́ kí ìgbé ayé ìrọ̀rùn kó tún bá wa. Onímọ̀ James Ọlọ́run, èmi ní tèmi o, tẹ́ ẹ bá jáde fún pọ̀ ààrẹ yín máa dìbò fún. Nígbà àsìkò ni gbogbo nǹkan. Èmi mo sọ MC Rawo o. Mo sọ tẹlòmíì.
1: Orílẹ̀ kẹlẹ̀kẹ́ o ló fi yẹn ẹ̀bẹ̀ fún.
0: Bàbá àgbàlagbà lélẹ́yìí. Láìwọlá Àdìsá Láyàdé lórí ètò ọ̀nà àbáyọ. Onímọ̀ James Adesina torí ìjọba àsìkò wa kí làwọn ń tẹni fún wa láàárọ̀ yìí.
2: Ẹ ṣé mo bá àwọn nǹkan tẹ̀ ń ṣe lọ́wọ́ lórí ètò bí mo sì gbọ́ àwọn nǹkan tí àwọn ará.
3: Hello Lagos, welcome to the Jordan Night Show and today we'll be discussing the
2: alé náà tí wọ́n ń sọ.
4: Voices you need at work all day every day till payday.
2: Láti báyé ti dá ayé òun ni nǹkan ti rí bó ṣe rí yìí o. Àtọjọ́
0: kò ṣe bẹ̀rẹ̀
2: nǹkan ti ń dàrú tipẹ́tipẹ́. Ẹ wá wo ṣe rí nǹkan kan wà tí à ń pè ní ètò. Ètò ìyẹn plans. Ẹ̀yin náà gbọ́dọ̀ ní ètò fún ayé ara yín.
0: Personally
2: ẹ máa létò. Ẹ gbọ́dọ̀ wà ní àfojúsùn àbí fojúsùn pé ìyẹn tí à ń pè ní focus pé nǹkan báyìí ni mo fẹ́ fi ilé ayé mi ṣe, báyìí mo ṣe fẹ́ ṣe é, ètò báyìí ni mo fẹ́ ní fúnra mi. Ṣé rí àwọn tó ń ṣe olórí wa, àwọn ní ètò fún ara wọn, wọ́n sì ní ètò fún ìlú tí wọ́n ń ṣe olórí lé lórí. Ṣùgbọ́n àwọn tó ń gbé nínú ìlú yẹn, wọ́n gbọ́dọ̀ ní ètò gangan fún ara wọn. Torí ètò yẹn náà, òun náà ni ọ̀nà àbáyọ, ètò ọ̀nà àbáyọ yìí náà ni ló ṣe wà fún wa lórí ìkànnì Jordan 105.5 FM tí ẹ ti mọ̀ kọ́ lórí àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀, iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe. Ṣé rí bí nǹkan ṣe ń lọ yìí, ó ṣe pàtàkì ká wà nǹkan míì ṣe, ká wà nǹkan púpọ̀ ṣe. A gbọ́dọ̀ jókòó rẹ̀pẹ̀tẹ̀ lórí iṣẹ́ ẹyọ kan àbí iṣẹ́ méjì gan. Ẹ nílò iṣẹ́ púpọ̀ torí ojoojúmọ́ òun náà ni à ń ná owó. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ lè mọ rà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ mọ kó lọ sórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ tí ó sì di owó rẹpẹtẹ torí owó orílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ ó ju owó orílẹ̀‐èdè Nàìjíríà lọ. Owó wọn ni ó gbé pẹ́ẹ́lí gidi gan ju owó wa lọ níbí báyìí. Téyìn ó bá gba bí 5,000 owó Bẹ̀nẹ̀ 5,000 owó Bẹ̀nẹ̀ èyàn fẹ́ gba 2,000 owó Bẹ̀nẹ̀ èyàn ó fún wọn ní bí 5,000 naira. 5,000 owó Nàìjíríà lẹ́fún
0: 5,000 naira láti gba
2: 2,000 naira sefa.
0: Owó wọn ti ju owó wa lọ.
2: Ẹ rí i pé owó wọn ju owó wa lọ. Tẹ bá wá ní àwọn nǹkan tí ò sí lórílẹ̀-èdè Nàìjíríà tẹ lè mọ kó lọ, ọlọ́ Elédùà sì fún yín lágbára. Ọjà wà ń bẹ̀ yẹn gan, máketì wà ń bẹ̀ yẹn, owó ń bẹ̀ ń bẹ̀ yẹn gan, ọkàn wọn balẹ̀ gan. Ọkàn wọn tó bá lọ pọ́kùn èèyàn balẹ̀, ọkàn wọn balẹ̀ tó jẹ́ pé ẹ lè gbàgbé fóònù yín sí bus stop tó jẹ́ pé tẹ́ ẹ bá padà débẹ̀ ẹ bá fóònù yẹn bẹ̀. Wọ́n lè mú fóònù yẹn. Ọkàn balẹ̀ tó jẹ́ pé èèyàn lè sùn tẹ́ ẹ̀ ní tilẹ̀kùn, tẹ́ bá fẹ́ sùn o lè dẹ̀ ní wọlé láti wá jà. Ọkàn balẹ̀ tó jẹ́ pé ó ṣeéṣe kẹ́ tiẹ̀ má rò lè rárá ní bí gbogbo ìlú yẹ bó ṣe tóbi tó, torí pé wọ́n ń rí tajé ṣe. Kí Elédùà kò jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ohùn mi ní àárọ̀ yìí, káwa náà kárí tajé ṣe kárí ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Ẹ wá wò ó, tẹ bá wo àwọn nǹkan irú ìmìlẹ̀ electronics, phone accessory, àwọn nǹkan báyìí, ó ń tà dáadáa.

lórílẹ̀-èdè Bẹ̀nẹ̀. Àwọn nǹkan tẹ bá rí pé kíní àgbẹ̀ kíní yìí bíbà náà ti ń ṣẹ̀dá ẹ̀ tó sì wúlò dáadáa ẹ lè gbárí sars lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yìn náà ti ẹ̀ kú lórílẹ̀-èdè Nàìjíríà ẹ ti ẹ̀ lọ Togo ẹ lọ Ghana ẹ ti ẹ̀ lọ fojú lóúnjẹ ẹ lọ wò pé kí làwọn nǹkan wo ni mo lè mọ tà fáwọn ará bíi àwọn nǹkan wo gan lẹ lè kó wá gan láti orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè yẹ wá sí Nàìjíríà tẹ́ sọ di owó gbogbo nǹkan tó yẹ kí a tún máa rò nìyẹn ẹ bá tí ì ṣe rí ọjọ́ kan náà lèyìn ó bẹ̀rẹ̀ nǹkan o ọjọ́ kan náà ni tába ti rẹ́ni tó ń ṣe àwáwí jù àwáwí asán torí eléyìí ni torí lágbájá ni torí pé gbọ́n mi ò ràn mí lọ́wọ́ torí ìyá mi kan kò lówó lọ́wọ́ bàbá mi ò lówó lọ́wọ́ ni mo ṣe wà nípò tí mo wà yìí ẹni yẹn ò tí ì rẹ́dì ni o ẹni yẹn ò tí ì ṣetán láti wọnú ọ̀la lọ ẹni yẹn ò tí ì ṣetán láti rí ọ̀nà àbáyọ nítorí náà a gbọ́dọ̀ wo pé kí la lè ṣe so in terms of exportation ẹ lè go into exportation láti máa export àwọn nǹkan kan níbí báyìí tí ẹ ti gbá research pé ó mọ tà dáadáa ní òkè òkun tó mọ tà dáadáa ní àwọn neighboring countries tó wà ní tó sọ̀rándì Nàìjíríà ẹ lè lọ máa ta àwọn nǹkan báyìí ẹ lè bẹ̀rẹ̀ ní kékeré yẹ pé láti kékeré yóò wà dì ní ńlá yẹ pé ṣíìpù lẹ fi mọ kó àwọn ọjà yín lẹ fi mọ kó lọ sí òkè òkun kí wá ní àwọn nǹkan táwa kan tiẹ̀ lè ṣe orílẹ̀-èdè Nàìjíríà ń bí kí gan ló tiẹ̀ gbé mi lọ síbẹ̀ yẹ màá sọ̀rọ̀ nípa ẹ̀ ní ráńpẹ́ lè ní bísínẹ́sì kan náà ni bísínẹ́sì e-commerce tó jẹ́ pé wọ́n fẹ́ wá dá sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ń bí báyìí àwọn nǹkan tó yẹ kán ṣe wọ́n ti ṣe pẹ̀lú ìjọba wa ń bí báyìí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ sẹ́mínà ẹ̀ ni mo wá lọ fún láti lọ nímọ̀ nípa bísínẹ́sì yẹ ẹ dẹ̀ mọ̀ pé tí bísínẹ́sì ó bá bẹ̀rẹ̀ báyẹ àwọn tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ni wọ́n máa ń jọlá bísínẹ́sì yẹ gan wọ́n máa jọlá rẹ̀ káwọn yòókù tó sọ pé wọ́n fẹ́ join ni bísínẹ́sì yẹ máa ti jẹ lọ nínú bísínẹ́sì yẹ jẹ́ bísínẹ́sì tó jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti di olówó wọ́n ti di ọlọ́lá infact mo rí ọmọdé kan tí kò ọjọ́ orí ẹ̀ ò tí ì tó 25 years tó ti rí owó ó rí owó gan mi fẹ́ dárúkọ iye owó tó ti rí torí orí afẹ́fẹ́ ni mo wà ṣùgbọ́n ọkùnrin ọmọdékùnrin yẹn kò tí ì má rí o ó ní owó rẹpẹtẹ gan ó ní owó ó ti rí owó gan nu bísínẹ́sì yẹ ṣùgbọ́n mo gbé wá mo ti mú information rẹ̀ wá sí Nàìjíríà ní sátidé ọ̀sẹ̀ yìí ẹ lànfààní láti kọ́ nípa bísínẹ́sì yẹ fún àwa tí a bá nífẹ̀ẹ́ sí tí a fẹ́ lówó lọ́wọ́ tá a fẹ́ dolówó ta ń wò pé kí ni mo lè ṣe ọ̀nà wo mo tún lè gbé gbà àǹfààní máa wà fún wa láti kọ́ ní sátidé ọ̀sẹ̀ yìí oṣù july la wà kí làwọn nǹkan tá a tún lè ṣe nínú oṣù july yìí bóyá tiẹ̀ ti gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ nọ́ọ̀là láti sá tí ò jọra wọn kí làwọn nǹkan tá a lè ṣe àbá tó jẹ́ pé ilé là ń jókòó sí tá a ráyé àti mọ jáde mọ́ tágbára ò sí mọ́ kí làwọn iṣẹ́ tẹ àwọn nǹkan tẹ lè ṣe investment lẹ lè ṣe fún ẹni tó bá dàgbà tí ò bá lókun mọ́ tí ò lágbára mọ́ ẹ wá investment opportunity kan tẹ ṣe tí ó mọ fún yín lówó ni lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ àti lóṣooṣù nǹkan tẹ lè ṣe irú yín ẹ lè sọ pé ẹ fẹ́ máa kó nǹkan lọ sókè òkun ẹ ní lè ṣe yẹn ṣùgbọ́n àwọn nǹkan tẹ bá lè ṣe pẹ̀lú fóònù yín pẹ̀lú smartphone yín òun ni nǹkan tí ó máa rọrùn fúru yín tàbá wá rí bí ọ̀dọ́ tí ò ní iṣẹ́ lọ́wọ́ tí ò níṣẹ́ tó ń ṣe àbí tó wo pé òun ti ẹ̀ níṣẹ́ tó ń ṣe òun tó ń wá àwọn nǹkan míì tóun lè máa ṣe lórí ẹ̀rọ ayélujára àwọn investment app kan wà àwọn investment opportunity kan wà tó jẹ́ pé tẹ ẹ bá fowó sí ẹ mọ̀ rí ìyẹn tá ń pè ní interest lórí wọn money market náà wà ń bẹ̀ tẹ bá ní owó gidi ẹ lè fowó sí money market tó jẹ́ pé ẹ sì mọ gba èrè lórí owó yẹn ní ọdọọdún tẹ́ẹ̀fì mọ fi ṣe nǹkan gidi àwọn nǹkan báyẹn wà information ni information tẹ́ ẹ bá ní òun ni ó sọ yín dolówó tí ó sọ yín dọlọ́là olówó tó dolówó ó ní nǹkan kan tó jẹ tẹ́lẹ̀ ẹkùn nǹkan tó sì jẹ tẹ́lẹ̀ ẹkùn òun ni idea òun ni knowledge òun

0: ṣùgbọ́n ẹ lè mú bíi méjì mẹ́ta mẹ́rin. Àwọn tá a bá wá ní owó tá a wò pé ok mo ní 1 million, mo ní 2 million, mo ní 3 million, mo ní 5 million. Tí èèyàn kan bá sọ fún lè ní pé yá wá kó owó tó ní yìí wá kó sórí business ẹyọ kan. Ẹ má dẹni ẹ lóhùn o, torí tẹ bá kó sórí business ẹyọ kan tí wàhálà bá business yẹ gbogbo owó tẹ ní lọ nìyẹn o. Torí náà lẹ fi nílò ẹ̀kọ́ ló máa kọ yín pé 5 million naira yẹ o ẹ ní kó sórí business kan. Ẹ spread ẹ ni o, ẹ spread ẹ sórí business bíi méjì mẹ́ta mẹ́rin, torí ó ṣeé ṣe kí business ẹyọ kan tẹ ṣe kó jẹ pé ó máa ní wàhálà. Ṣùgbọ́n àwọn business yòókù yẹ òun ni ó máa gbé yín tó máa jẹ́ kí kẹ rí ọ̀nà àbáyọ kẹ rí. So mo sọ̀rọ̀ lórí AI. Àwọn èèyàn wá pè mí pé kí n tún ṣàlàyé díẹ̀ lórí bí a ṣe ń ṣe fídíò pẹ̀lú AI. Bẹ́yìn ó ṣe mọ ṣe fídíò bóyá àwọn bíi home video, àwọn American film, bẹ́ẹ̀ ṣe mọ ṣe pẹ̀lú AI. Ó easy gan láti ṣe fún àwa tí a bá ní ẹ̀rọ smartphone. Àwa tá a bá ní smartphone àwọn app kan wà tó jẹ́ pé tá a bá lọ a lè mọ create video oríṣiríṣi a mọ create rẹ̀ pẹ̀lú lórí àwọn app yẹ tí a sì mọ sọ wọn dòwó. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ video tí a mọ ń wò lórí ẹ̀rọ ayélujára, àwọn video táwọn ilé iṣẹ́ tán fi ń polówó ọjà wọn lórí ayélujára nísìnyí. Ẹ rí pé àwọn èèyàn lẹ́ẹ̀mọ rí, ṣùgbọ́n àwọn èèyàn tẹ́ ń rí yẹ wọn kì í ṣàwọn èèyàn tí wọ́n wà tán tó kì í ṣàwọn èèyàn gangan. Àwọn generated image ni tó jẹ́ pé AI òun ni ó generate àwọn image yẹ. Tó bá ti wá generate yẹ àwọn ò wá lo àwọn ẹ̀rọ àwọn irinṣẹ́ kan láti fi join wọn papọ̀ tí wọ́n fi sọ dòdìdì. Àwọn èèyàn sì ń make owó rẹpẹtẹ gan lórí pé ká ṣe fídíò. Nǹkan kan tún wà tán tún ń pè ní faceless YouTube channel. Faceless YouTube channel yẹ ojú yín kọ́ ni ẹ fi mọ ṣe gbogbo àwọn content ẹ bá ń fi sórí rẹ̀. AI náà ni yóò mọ gbé yín débẹ̀ tí yóò mọ bá yín generate gbogbo àwọn nǹkan tẹ́ fi sórí platform yín. Ṣé wá rí tẹ bá ṣe fídíò ẹyọkan péré, fídíò ẹyọkan tẹ ṣe yẹ ẹ lè fi sórí platform bíi mẹ́ta mẹ́rin. Orí platform bíi mẹ́ta mẹ́rin tí ẹ bá wá fi sí yẹ ẹ wá rí pé orí platform yẹn òun ni ó máa fún yín lówó through nǹkan tí wọ́n ń pè ní monetization. Monetization yẹn tẹ bá ti enable ẹ lórí Instagram, tẹ bá enable ẹ lórí YouTube, tẹ bá enable ẹ lórí Facebook, wọn ó bẹ̀rẹ̀ sí ni máa fún yín lówó. Báwọn èèyàn bá ṣe ń wò ó àwọn ò máa fi ìpolówó sórí fídíò yìí. Ìpolówó yẹn ni ó máa fún yín ní owó. Òun lẹ́fi rí pé àwọn tó ń ṣe tán jẹ́ content creator majority wọn náà ti ra jeep, tán ti ra mercedes benz. Àwọn míì ti kọ́lé. Ẹ rí pẹ́lá ọmọ kékeré yẹn ẹ rí pé ó ní owó gan
1: kò pẹ́ rárá
0: nípa pé kó mọ create content. Àwọn yẹn nísìn ojú wọn ni wọ́n ń lò. Àwọn kan ti wá dá ọgbọ́n pé mi ò fẹ́ lójú mi, mo fẹ́ máa generate image tó jẹ́ pé computer AI ìmọ̀ àtọwọ́dá computer òun ni yóò mọ ṣiṣẹ́ yẹ fún mi, ìyẹn tá a mọ̀ sí AI. Tẹ bá wá fẹ́ ṣe tẹ fẹ́ mọ̀ ẹ gbọ́dọ̀ mọ nǹkan kan tó ń pè ní prompt engineering. Prompt engineering yẹn ó jẹ́ nǹkan tó easy. Ẹ lè mọ kàdí secondary school lọ ẹ lè lo AI pẹ̀lú secondary school education. In fact kó jẹ́ primary gan ẹ lè lo AI. Ọ̀rọ̀ pé mo lọ sí university mo mọ computer mo mọ gbá kọ́ eléyìí o, tẹ bá ti lè ní ẹ̀kọ́ lórí rẹ̀ dáadáa. Ẹ̀kọ́ sì máa wáyé ìdánilẹ́kọ̀ọ́ wáyé ní Saturday ọ̀sẹ̀ yìí.
1: Gátẹ̀ tó sọ̀rọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ yẹn ẹjẹ́ ń sẹ́mi mò ń bọ̀. Ohun tí mo fẹ́ bèèrè lọ́wọ́ onímọ̀ ẹ̀rọ James Adesina ni wípé gbogbo ohun tí wọ́n ti ń sọ fún wa látàárọ̀ yìí

ojúmọ rẹ ojúmọ ayọ ojúmọ ìdùnnú ẹ jẹ káwọn akira wa kú àmójúbà ọtúnúwé ìròyìn tòní ọjọ ọjọbọ tí ń ṣe ọjọ kẹsànán nínú oṣù keje ọdún 2026 àna ọlọ́run ọba mi náà láàrí gbà kìí ṣe mímọ̀ ṣe ẹ káàárọ̀ onígbègbè ibi kíbi tẹ ti ń gbọ́ wa ẹ kú ojú wẹ́líwẹ́lí ṣó rọ̀ lọ́dọ̀ tí yín ó ṣe wínwìnwín lọ́dọ̀ tí wá ń bí ọlọ́run ọba mi ó jẹ́ kó tu wà lára ojú ìtura ni ó jẹ́ ojú aṣínà náà ló máa jẹ́ fún wa ìyẹn fún ti òwúrọ̀ tòní àti kó àwọn ìròyìn ọ̀hún dé o gẹ́gẹ́ bí ojúmọ̀ tòní ṣe mọ́ ọjọ́bọ̀ náà ni ọjọ́ kẹsàn-án ẹ̀rí olúwa gbẹ̀mílẹ́kẹ̀ adébáyọ̀ ló kọ tèmi mc ìràwọ̀ yín náà rè o àgbàlagbà ọmọdé tí ń pẹ̀bẹ́ bàbẹ̀ ló kọ mú kí wà láàárọ̀ pé ojúmọ̀ rẹ ló máa jẹ́ fún wa a máa wọnú àwọn ìwé ìròyìn ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀nì kíni wín sínú ìwé ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn platform times náà ni màá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kà jáde fún wa láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé peter obi ẹni tó jẹ́ ọmọye fún ipò ààrẹ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ni ọ̀gbẹ́ni peter obi nínú ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ndc ó ti sọ̀rọ̀ síta ò lánàá wípé ó ṣeéṣe ò kó jẹ́ wípé wọ́n ti pa òun kó tó di ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ gẹ́gẹ́ bí obi ṣe ṣàlàyé wípé ìjọba àpapọ̀ wọ́n ti ní òun lára látàrí bí wọ́n ṣe ń gbìyànjú wípé ọ̀rọ̀ tí òun sọ lórí ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí ó ló ṣeéṣe kó jẹ́ pé ẹ̀mí òun ó bọ́ sí o kóhun ó má dìbò ọdún 2027 peter obi ń sọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tó ṣe lórí pẹ̀lú ẹnìkan tí wọ́n pè ní jude jide onwo jide onwo ni wọ́n pe orúkọ ẹni ọ̀hún o lórí ẹ̀rọ ayélujára níbẹ̀ ni peter obi ti ní iṣẹ́ rí o ọ̀rọ̀ tí òun sọ yìí ó ṣeéṣe kóhun má sí ní ayé nígbàtí ọdún 2027 bá dé o torí pé ìjọba àpapọ̀ wọ́n ní òun lára ó ní ṣùgbọ́n o tọ́lọ́run ọba mi bá fẹ́ òun wà láyé òun wà láàyè gẹ́gẹ́ bí ohun tí peter obi sọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ rivers náà tẹ̀síwájú pé nípínlẹ̀ anambra òjè ó tẹ̀síwájú pé ṣé rí o gẹ́gẹ́ bí ohun tí òun sọ yìí lórí ohun tí òun rí bí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kí imú òun mí o ó lóun lòun fi sọ̀rọ̀ yìí látàrí àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ sóhun àti àwọn nǹkan tó òun rí ló jẹ́ kí òun sọ irú nǹkan bẹ́ẹ̀ ó ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tòun tí ó jẹ́ pé wọ́n ń gbìyànjú láti rí dájú wípé òun kúrò nínú àwọn tí yóò dìbò lọ́dún 2027 peter obi ló sọ̀rọ̀ náà láàárọ̀ tòní ọ̀rọ̀ pọ̀ tó sọ ò ṣùgbọ́n ẹ bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn platform times láàárọ̀ tòní.

náà nínú fídíò náà pé ó ń kọ̀ mọ́ bí owó tí wọ́n ya fún ọjọ́ fún àjọ náà ṣe wọnú àbá ìṣúná ọdún 2026 nítorí òun wà ní àhámọ́ ọlọ́pàá lásìkò tí wọ́n gbé àbá ìṣúná kalẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí bí iléeṣẹ́ ààrẹ ṣe ní àwọn kò mọ ohunkóhun nípa àjọ náà lábẹ́ àwọn iléeṣẹ́ àti àjọ tó wà lábẹ́ ìjọba àpapọ̀ Adéyẹmí ní ọ̀rọ̀ náà ya òun lẹ́nu nítorí òun kò mọ bí àbá ìṣúná àjọ tí wọ́n sọ pé àwọn kò mọ ṣe wọnú àbá ìṣúná ó ní àhámọ́ àwọn ọlọ́pàá ni òun wà lásìkò tí wọ́n ń ṣàgbéyẹ̀wò àwọn àbá ìṣúná ọdún 2026 nílé aṣòfin báwo ni wọ́n ṣe máa sọ pé àwọn kò mọ nípa àjọ tí àbá ìṣúná rẹ̀ wà nínú àbá ìṣúná orílẹ̀-èdè nàìjíríà fún ọdún 2026 ó ní èmi kọ́ ni mo ṣe àbá ìṣúná náà ìbò ló fi sọ ọ́ ó ní mo wà ní àhámọ́ ọlọ́pàá nígbà náà Adéyẹmí ṣàlàyé pé oṣù kẹwàá ọdún 2025 ni wọ́n pe òun láti iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Àbújá pé olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ kọ̀wé ẹ̀sùn nípa òun ó ní òun ń lọ sí iléeṣẹ́ ọlọ́pàá náà láti lọ dáhùn àwọn ìbéèrè eléyìí tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan òun àmọ́ tí wọ́n fi òun sí àhámọ́ fún ọjọ́ 23 ó sọ pé òun tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan òun ni pé wọ́n ní kí òun wá ṣàlàyé bí òun ṣe ní àwọn ìwé ẹ̀rí eléyìí tí òun ní lórí àjọ náà lọ́wọ́ tí wọ́n sì fi òun sí àhámọ́ ó fi kún pé àwọn ọlọ́pàá bèrè ìwé ìdánimọ̀ òun àti ìwé tí wọ́n fi gba òun síṣẹ́ eléyìí tí òun sì fi fún wọn ní ẹni tí ó bá òun gba ìwé ìgbanisíṣẹ́ náà onílẹ́yìn náà ni wọ́n fi òun sí àhámọ́ láti ọjọ́ 23 oṣù kẹwàá títí di oṣù kọkànlá ọdún 2025 tó sì jẹ́ pé nígbà tí òun fi máa jáde kúrò ní àhámọ́ wọ́n ti pe òun lẹ́jọ́ tí wọ́n sì ti gbé ọ́fíìsì tí òun ń lò wọ́n ti gbé ọ́fíìsì ọ̀hún wọ́n ti gbẹ́sẹ̀ lé o ó ní òun dá àjọ náà sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà rere tí òun jẹ́ o tí òun sì lo gbogbo owó àti ara òun láti gba ọ́fíìsì tó sì jẹ́ pé òun sanwó tabua kí wọ́n fi gbé àjọ náà lé òun lọ́wọ́ nítorí òun ní ìgbàgbọ́ pé ìgbésẹ̀ náà máa pẹ́ ó máa pé àwọn olùdókòwò orílẹ̀-èdè nàìjíríà láti ilẹ̀ òkèrè ó tún wá tẹ̀síwájú pé ìdásílẹ̀ àjọ náà wáyé nípasẹ̀ àfojúsùn láti mú kí àwọn olùdókòwò kún wọ́n wọ orílẹ̀-èdè nàìjíríà tí àwọn sì ti ń ṣe èyí pẹ̀lú níní àjọṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ lájọlájọ àti ẹ̀ka ìjọba lọ́lọ́kan òjọ̀kan eléyìí tó fi mọ́ àwọn iléeṣẹ́ tó ń rí sí ìwà àjẹbánu ó ní kì í ṣe nítorí ara òun ni òun ṣe gbé àjọ náà kalẹ̀ ṣáájú kí gbogbo àwọn awuyewuye yìí kó tó wáyé ó ní àti àwọn ti gbáradì fún àpérò eléyìí tó máa milẹ̀ tìtì káwọn olùdókòwò káàkiri àgbáyé máa kópa níbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Adéníyí sọ ó ní ẹ wò ó èmi ò dá àjọ yìí sílẹ̀ látàrí wípé bóyá kí n fi kówó jẹ ó ní ṣùgbọ́n ètò ìṣúná báwo ni wọ́n ṣe fi orúkọ àjọ náà fi sí ara ètò ìṣúná ọdún 2026 Adéníyí Adéyẹmí sọ̀rọ̀ ilẹ̀ wù ẹ̀ nínú ìwé ìròyìn punch lẹ́ti bá ìròyìn ọ̀hún láàárọ̀ tòní. Ìwé ìròyìn punch náà ló gbélé jáde wọ́n ní níṣe ni ọ̀rọ̀ di ẹni orí yọ òdìlé o ní agbègbè ọjọ́ ní ìlú Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbàtí ìjà ńlá kan bẹ́ sílẹ̀ láàrin àwọn Yorùbá àtàwọn Haúsá o eléyìí tó wà ní agbègbè náà gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n gbé jáde nǹkan bí aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ ìṣẹ́gun òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà wáyé láàrin ọkùnrin tó jẹ́ Yorùbá tó ń wa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta eléyìí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Márúwá àti àwọn Haúsá eléyìí tí wọ́n máa ń sa irin àlòkùtà ìròyìn sọ pé ìjà náà tún tẹ̀síwájú ní òwúrọ̀ ọjọ́rú kó tó di wípé àwọn ẹ̀ṣọ́ ààbò tètè jígìrì sí kó má bàa di wàhálà ẹlẹ́yàmàyà láàrin àwọn tí ìjà náà ti wáyé ní òwúrọ̀ ọjọ́rú ni àwọn ọ̀dọ́ tí inú ń bí di gbogbo òpópónà tó wà ní agbègbè náà
ni won si ni enikeni ko ni gba ona na koja eyi fa sukere fa gere oko gege bi wero yin se ko laaro yo nigba ti awon akoroyin na ma yoju sibe lana tin sojoru weze ijoba ibile akinyele ti isele na ti waye neyin igba ti won salaye ohun to sele ni pato fun awon akoroyin awon odo ni ti inu bi won salaye pe okunrin to wa keke na lo ra onje ele ti won pe ni noodles lowo okunrin ausa ele to ta noodles ni agbegbe na ti o fe je ni ale o ni ojo isegun ti ija na ti bere won ni leyin to jeun tan lo fi owo ranse si ausa na lati ori phone sugbon ti ausa na ni ohun ko ri owo na won ni to fa ijare o ko to di wi pe wahala o be sile won ni eyi lo mu ki awon yoruba to wa ni agbegbe na dide lati gbeja eyan won eleyi ti won pa leyin ti won ni awon ausa na won se kini won lu okunrin yoruba na won lu pa o won ni won gun titi ti emi fi bo lara re ni o won ni wahala nla na wa be sile eleyi ti won fi so ina si agbegbe tawon ausa na nlo lati se oja oja won awon nkan ti awon eyan so nigbati o n ba igbakeji gomina ipinle oyo ade yola wan eleyi to sabewo si agbegbe na ni owuro ojoru n ba won soro okan lara awon asoju odo ni agbegbe na olami po si aziz so pe igba koko ko ni yi ti iru wahala bayi ti ma nsele ni agbegbe akinyele olami po ti salaye pe awon awusa ti won wa ni ori oke ojo ni awon ni won ni awon ohun ija oloro lowo eyi ti won lo lati fi gbemi eyan meta be na lo te siwaju ninu oro re igbakeji gomina ipinle oyo amofin abdurahim adebayo lawan so pe nkan ibanuje ni ohun to sele ni ale ojo isegun to fi mo ojumo si ojo ru ele ti oni o sele ni ipinle oyo oni o wa ro awon odo lati se suru lori isele na pe ijoba ti gbo si isele na ni won si ma gbe igbese akin lori ikolu ohun lawan pa lase fun gbogbo awon ejo alabo to wa lagbegbe na lati pese eto abo ele to munadoko ni agbegbe na won si ri daju pe ikolu be ko tu waye mo iyun na jade tan ninu weroyin punch laaro to ni

àwọn àjọ tó ní sí àjẹbánu àtàwọn ìwà ọ̀daràn míì lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn icpc independent corrupt practice and related offence commission wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn gbé ọ̀jọ̀gbọ́n bello abubakar ìyẹn dókítà tó ń tójú gómìnà ìpínlẹ̀ kaduna tẹ́lẹ̀ ìyẹn nasar el-rufai jù sí àtìmọ́lé o wọ́n ní lótìtọ́ làwọn gbé èrè ìdí tí wọ́n sì fi fọwọ́ òfin mú dókítà náà ni àwọn àjọ icpc ṣàlàyé wípé ó sọ ohun tí kò rí bẹ́ẹ̀ lẹ́yìn tí kóòtù fi àyè sílẹ̀ fún el-rufai láti lọ gbàtọ́jú nílé ìwòsàn dáìbá gbàgbé el-rufai ti wà ní gbaga ìjọba láti oṣù kejì ọdún 2026 lórí ẹ̀sùn àjẹbánu àtàwọn ẹ̀sùn míì tí ìjọba àpapọ̀ tí wọ́n ń bá a fà nínú àtẹ̀jáde tí agbẹnusọ icpc ìyẹn oko ode tó fi síta lọ́jọ́ ọjọ́rú náà ló ti ṣàlàyé wípé àjọ náà gbé el-rufai lọ sí abala aládàáni ilé ìwòsàn ìjọba àpapọ̀ ilé tó wà nílùú àbújá lọ́jọ́ ìṣẹ́gun ilé tí wọ́n ní wọ́n gbé lọ fún ìtọ́jú gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe fọwọ́ sí i wọ́n fi kún un pé ààbò tó péye làwọn pèsè lásìkò tí el-rufai ń lò tó ń lò sí ọsibítù náà àtẹ̀jáde náà tẹ̀síwájú pé àwọn ẹ̀ṣọ́ icpc tó bá gómìnà kaduna tẹ́lẹ̀ náà lọ sílé ìwòsàn hùwà bí akọ́mọṣẹ́ wọ́n sì sọ wípé wọ́n kúrò níbi tí àyẹ̀wò dókítà tó ń tọ́jú rẹ̀ ìyẹn tó ń tọ́jú jẹjẹrẹ náà yóò ti wáyé kí wọ́n lè fún àti el-rufai láǹfààní àti sọ̀rọ̀ ìlera rẹ̀ láìsí ìdíwọ́ wọ́n ní ṣùgbọ́n níṣe ni el-rufai àti dókítà rẹ̀ wọ́n ń lo àǹfààní náà fún àwọn iṣẹ́ míì eléyìí tí ilé ẹjọ́ kò fọwọ́ sí fún wọn láti ṣe lásìkò tó yẹ kí wọ́n fi sọ̀rọ̀ ìlera nílé ìwòsàn ọ̀hún gẹ́gẹ́ bí àwọn àjọ icpc ṣe wí o wọ́n ní níṣe ni olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ kaduna nínú ẹgbẹ́ òṣèlú adc ìyẹn isa ashiru kudan gbé fọ́tò ara rẹ̀ pẹ̀lú àwọn èèyàn mẹ́ta míì eléyìí tí wọ́n jọ wà pẹ̀lú el-rufai lásìkò tó yẹ kó máa gba ìtọ́jú nílé ìwòsàn náà jáde lórí ẹ̀rọ ayélujára facebook eléyìí tí wọ́n jọ jókòó ìpàdé dájúdájú el-rufai ò sí ìkì ẹ̀kọ́ ń wọlé ewé ń jáde ẹ̀sì lára bàbá ọ̀yá ìdíre o tí àwọn àjọ icpc fi ṣàlàyé pé àwọn mọ̀-ọ́n-mọ̀ fi ọwọ́ òfin mú dókítà tó yẹ kó tọ́jú el-rufai inú náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde ní yàjóyàjó yìí wọ́n ní ìròyìn tó ń jà ranyìnranyìn ó ti fojú hàn nípa ebè tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn agbébọn jí gbé ní

0: lórí ọ̀rọ̀ àjọ tí wọ́n ní wọ́n gbé sí abẹ́ ìṣèjọba orílẹ̀-èdè yìí ilé ìta mọ̀ sí PFIPC òun náà ni ọmọọba Adéyẹmí Matthew ti sọ.
1: Yes, so my people, this is not Jordan Drive, now they listen to
0: sọ̀rọ̀ wípé ẹ wò ó kódà èmi àti fẹ́.
1: You get better information wey won give you, no move an inch o, but if you no say.
0: Mi gbà Jàbíà Mila ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ fún ìlójú korojú báyìí o, àṣepàdé rí o, ìmọ̀rí o, gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kan àjọ òun pé owó tó tó $1.3 billion òun náà ni wọ́n ní wọ́n gbé ní ìrọ̀nì kò sọ̀rọ̀ lórí ẹ̀ o gẹ́gẹ́ bí Adéyẹmí ṣe ṣàlàyé ìyẹn láàárọ̀ tòní ó ní mi ìrí fẹ́ gbà Jàbíà Mila rí o ojú bẹ́ẹ̀ àti ìfojúkojú rí ìwẹ̀n tí ń jẹ́ bẹ́ẹ̀ àfi tí ń bá rí lórí ẹ̀rọ ayélujára tàbí orí tẹlifíṣàn ó ń sọ̀rọ̀ láàárọ̀ daily post náà gbóhùn náà jáde lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí. Wọ́n ní àwọn aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà lánàá ọjọ́rù náà ni wọ́n ti buwọ́ lu owó tí wọ́n ń lò fún ìṣèjọba ti ọdún 2026 o èyí tá a mọ̀ sí 2026 budget wọ́n ní wọ́n ti buwọ́ lu pàápàá jùlọ gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú pé àwọn owó eléyìí tí wọn yóò lò fún àwọn àjọ tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ ẹnubodè ìyẹn custom àti àwọn owó tí a lò fún aráàlú eléyìí tí gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe kọ́ ò wọ́n ní àwọn aṣòfin ti buwọ́ lu bẹ́ẹ̀ ni wọ́n sì ní àwọn owó ọ̀hún náà ń dárúkọ wọn lẹ́jẹ̀wọ́n sínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní o gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde pé wọ́n ti fojú wò ó wọ́n sì ti ṣe kí ni wọ́n ti buwọ́ lu pé owó tẹ́lẹ̀ fẹ́ lòun àmáàkì ẹ̀ eléǹkan àmáàkì ẹ̀ tọ̀hún kọ́ àmáàkì ẹ̀ dákun ẹ buwọ́ lu owó àwọn arúgbó àwọn ọ̀dọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n ní yàtọ̀ ní bàbá náà wà ní òtáàsì ẹ buwọ́ lu òun náà ẹ̀bẹ̀ là ń bẹ̀ o iná wà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní. Ẹ̀yin ará agbègbè Àgbóyí ní Kétu ìjọba ìbílẹ̀ Kétu lọ́hùn-ún ní ìpínlẹ̀ Èkó ṣe ń gbọ́ o ìròyìn yín rèé o gẹ́gẹ́ bó ṣe jáde nínú ìwé ìròyìn daily post wọ́n ní gẹ́gẹ́ bí ẹ ṣe ń kó àwọn ìdọ̀tí àwọn ẹ̀gbin ìdọ̀tí oníṣiríṣi eléyìí tẹ̀ ń kó síwájú ilé yín tí ẹ dà wọ́n nù wọ́n ní ẹnikẹ́ni eléyìí tí wọ́n bá ti bá ìdọ̀tí tó pọ̀ rẹpẹtẹ níwájú ilé rẹ̀ wọ́n ní 50,000 lẹ́lò lẹ́sàn tàbí kẹ́ lọ lu oṣù mẹ́fà náà gbà àtúnṣe ọlọ́ni dárógun ẹ̀wọ̀n o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé tí wọ́n sì taari ẹ̀ sínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí wọ́n ní Àgbóyí Kétu SCDA òun gangan ni wọ́n fún yín ní ọ̀sẹ̀ kan péré lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹnikẹ́ni tí wọ́n ti bá ti bá ilẹ̀ gọbọi níwájú ilé rẹ̀ 50,000 lẹ́sàn fowó ìtanràn tàbí kẹ́ lọ lu oṣù mẹ́fà yóò gbogbo àwọn tí ń gbénu lé ní ẹwà kó sí ìwé ìròyìn ṣàgbéjáde láàárọ̀ ẹ̀yin náà lọ́nà ọgọ́ daily post ẹ bá ìròyìn ń bẹ̀ láàárọ̀ tòní lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní àwọn àjọ ọlọ́pàá àti ẹ̀ka ti ìpínlẹ̀ Bayelsa wọ́n ti mú ẹnìkan o bàbá kan rèé o ọjọ́ orí rẹ̀ 68 years ni wọ́n pé àtọmọ rẹ̀ eléyìí tí wọ́n ní wọ́n hùwà tí kò tọ́ lábẹ́ òfin látàrí bí wọ́n ṣe ní wọ́n bá ìbọn mẹ́rin kan lọ́wọ́ wọn ní agbègbè kan eléyìí tí wọ́n ní àwọn ọlọ́pàá dá wọn dúró wọ́n pè ní ìgbógẹ̀rẹ̀ sí tombia ojúnà ní yonago níbẹ̀ gangan náà ni yonago jàre níbẹ̀ gangan náà ni wọ́n ní ọwọ́ ti ba bàbá àtọmọ tí wọ́n sì sọ pé ọwọ́ ti bà wọ́n o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa ìyẹn dsp musa muhammed bó ṣe ṣàlàyé fún àwọn akọ̀ròyìn tí ìwé ìròyìn daily post sì gbé jáde láàárọ̀ tòní. You are welcome in the name of the Lord. Ó rí gangan náà ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọ o fún ẹnìkan tó ti fìgbà kan jẹ́ ọmọ òye ní láti jáde fún ipò gómìnà ní ìpínlẹ̀ Sokoto ìyẹn Ṣáídù Umar Mbadoma pé káàbọ̀ ṣe dáadáa ló dé àti retí rẹ o wọ́n ní wọ́n kí káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí wọ́n ní pípadà rẹ̀ láti jẹ́ kí ìdàgbàsókè kó bá ẹgbẹ́ òṣèlú APC Mbadoma náà ni wọ́n ń kí o tí wọ́n sì ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń kí ti won oge pe won di mo mi omo mi o ti lo sugba ki o kaabo ni ile are ile to wa ni ilu Abuja nibe gangan na ni won ti ni won ti pe gbugba won lenu loro ti won je egbe oselu adari ninu egbe oselu APC ni ipinle Sokoto ti won si ni awon jankan jankan eyan na ni won wa nbe o papa julo senator aliu wa mako awon na wa lori kale pelu gbo awon agbagba ile ti won se ikini kaabo fun saidu uma umba aduma gege bi o se pada sinu egbe oselu APC o e na ogo we royin daily post na let's buy royin asiko ti go agbapa marawon

0: aṣojú ṣòfin ti ìpínlẹ̀ Èkó kódà wọ́n ní gbogbo ara wọn ni wọ́n kó sínú dídá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ o bẹ́ẹ̀ náà ni wọ́n sì wá rọ gbogbo àgbáyé pàápàá lórílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n tẹ̀lé òfin àti àtúnṣe eléyìí tí yóò jẹ́ kí ètò ààbò kó túbọ̀ gbòòrò sí i lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri gbogbo ìpínlẹ̀ tó wà ní orílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe ń kàlàyé ẹ̀ láàárọ̀ yìí wọ́n ní ìpínlẹ̀ Èkó àti ìbúwọ́lù ìpínlẹ̀ Èkó nkàdé lásìkò tí àwọn òun ṣe ní àṣẹǹdè màdàrú ẹ wo ó wà ní ìwé ìròyìn.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show and today we'll be discussing
2: the voices you need at work all day
0: every post náà láàárọ̀ tòní. Mélòó kan sí kó tó di pé máa ṣojú òpólẹ̀ àsìkò tí kò wá ń papá mára wọ́n ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ọmọ ogun orílẹ̀ òun náà ni wọ́n ti mú àwọn agbésùmọ̀mí mẹ́jọ balẹ̀ o ní ìpínlẹ̀ Katsina ìyìn náà wà ní ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn míì bó tún ṣe gbé láàárọ̀ yìí òkè mo ti mú yùn lẹ́ẹ̀kan wọ́n ní lórí omi omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ilé tó ń ṣẹlẹ̀ ní ìbẹ̀jù Lẹ́kì òun náà ni wọ́n ti pàṣẹ báyìí ò pé kí gbogbo àwọn èèyàn kí wọ́n súnra kí o kí wọ́n sì mọ bí wọn ó ṣe máa ṣe ọ̀nà àti gọ́tà ilé tí wọ́n ní láwọn agbègbè wọn pàápàá àwọn ilé ilé tí wọ́n ti kọ́ tán ilé tó yẹ pé iyẹ̀pẹ̀ dẹ́ ń dà tójú títì wọ́n ní kẹ́ẹ̀ ṣọ́ra o wọ́n ní ìjì ó wó àwọn ilé kan ilé ní ìpínlẹ̀ Yobe o kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ilé ọ̀hún di ilé ahoro wọ́n ní méjì wọ́n kú o nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ògùn ìyún náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní èèyàn mẹ́ta ó dín ní ọgbọ̀n ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Niger lọ́wọ́ wọ́n bá o eléyìí tó jẹ́ pé wọ́n ní ọ̀daràn paraku òun náà ni wọ́n afurasí ajínigbé wọ́n ní ó jẹ́ wípé wọ́n mú èèyàn mẹ́rin wọ́n sì pa èèyàn kan nínú ìkọlù kan tó wáyé ní Bauchi ní ìjọba ìbílẹ̀ Das ní ìpínlẹ̀ Bauchi náà ni ìlú ọ̀hún wà ó wà ń bẹ̀ ìpínlẹ̀ Èkó ni màá fi ṣẹ́nu mi ń dédé síbi òkè màá mú méjì wọ́n ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n mú èèyàn tó tó 135 afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì bá àwọn nǹkan tó tó 26 ìyẹn mẹ́rin ó dín ní ọgbọ̀n àwọn ohun ìjà olóró lọ́wọ́ wọn nígbà tí wọ́n ṣe ìwọ́de wọ́n ní ìjì ó pa èèyàn méje ó sì ṣe àwọn tó tó 53 léṣe ní ìpínlẹ̀ Jigawa ó wà nínú ìwé ìròyìn náà láàárọ̀ tòní eléyìí náà máa fi ṣẹ́nu mi ń dédé síbí láàárọ̀ yìí ẹja lọ sókè ká ṣojú òpólẹ̀ nọ́mbà wa rèé fún ẹ̀yin tí ẹsẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ abala àgbéyẹ̀wò là ń lọ ní orí ètò wa ọ̀tún inú ìwé ìròyìn 09060633520906000 3352. Ẹjọ́dá ẹ bá ti pè wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè kẹ́sì yí ẹ̀rọ rédíò yín lọlẹ̀ ká lè láǹfààní láti gbọ́ra wa dáadáa ni ẹ sì bá wa ṣe pápápá ẹ má fàágùn ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ̀lú ẹ má rúfin o tẹ́ ẹ bá ti pè wá yí rédíò yín lọlẹ̀ ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà.
3: A kó àná o.
0: Yẹ sà ọlọ́run àná ti lọ òní lókù kọ́lọ́run ọba mi tún járe ọ̀la.
3: Àmì o.
0: Ẹ ṣeun.
3: Ẹni gbogbo nǹkan tó ń sọ yìí.
0: Orúkọ yín àti ìta tí ń pè.
3: Orúkọ mi ni Saidi láti Palace Ẹlẹ́gbẹ̀dá.
0: Ẹ káàbọ̀ sà.
3: Ẹ̀lú.
0: Ẹ sà à ń gbọ́ yín sà. À ojú òpó ni o nẹ́ẹ̀tì wọ́ọ̀kì o ẹ̀lú ẹ káàárọ̀ o.
3: Ẹ̀lú sà.
0: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ káàárọ̀ ẹ pé tó.
0: Yẹ sà.
3: Àìsí ìdògbò sọ láta mi pa rẹ̀.
0: Bàbá o.
3: Ẹ ẹ jẹ́ ǹkan láti bèèrè àwọn ẹlẹ́yìn àti ibi tó mú onímọ̀ọ́wọ́ tó ń lù pa ẹ̀. Àwọn ní irinṣẹ́ lọ́wọ́ wọ́n bá dẹ̀ irinṣẹ́ kan lọ́wọ́ yorùbá wọ́n wà nígbà wọn wọ́n máa fi mọ́mọ́ lórí. Tẹ́tẹ́ ọ̀sán àwọn ẹ̀dẹ̀ ní ẹ̀mí ò jọ wọ́n lórí rárá. Búkàṣì lọ́wọ́ máa gbọ́ ká máa pa àyàn torí kí ló dé sí agbẹ́jọ́ra jù. Ìjọba ó yẹ kọ́ṣẹ́ lórí ẹ̀ a mọ̀ pé àwọn ọmọ lárò bàbá wa tó ti kú náà ni Buhari. Àwọn náà lẹ́dà ogun wọn sí gbòòrò tó ẹ pé wọn láyé wọn kò sí ẹ̀wù kọ́lọ́pàá kó mú ọlọ́kadà mẹ́ta táwọn sábẹ́jì wà nù ẹ̀ máa wà fún àwọn méjì ẹlẹ́ ọ̀rẹ́ ẹ̀ríkọ́ ìtàwé bàbóríkò ló bàbóríkò. Ṣé o yẹ ká wà kọ́ sí sí i? Ẹ̀gbẹ́ àwọn èèyàn wa náà tán ni wọ́n ti ń ṣẹ́ wọ́n ti rẹ́ súnmọ́ bèbè ibi táwọn ọmọ yẹn wà.
0: Ṣé fẹ́ sọ jáyé ayé ó lé o ẹ ṣe bàbá.
4: àwọn awúsá yẹn kí ló dé tó jẹ pé àwọn ọlọ́pàá ò mú wọn tó bá jẹ yorùbá ni.
5: Get on the train. Follow us on social media. Facebook, Jordan
4: 1.
5: 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan.
4: Tó wà lọ́wọ́ àwọn awúsá yẹn. Tó bá jọwọ́ àwa Yorùbá ló wà. Awúsá tó gun ọ̀kadà, tó gun mọ́ wa, wọ́n ń mú ọ̀dẹ rìn. Tọ́ bá bá pínì kan lọ́wọ́ Yorùbá, kéèsì ni. Ká gbà pé àwọn awúsá gangan ló ń ṣèjọba lé wa lórí lọ́wọ́lọ́wọ́ yìí. Orí ọ̀rọ̀ yìí ó kẹnu wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ gbogbo ibi làwọn awúsá yẹn ti ń ṣe bẹ́ẹ̀.
0: Kò lágbára.
4: Bẹ́ẹ̀ fẹ́ romi lọ́wọ́ wọn, ọ̀bẹ wà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ fẹ́ gun ọ̀kadà wọn, ọ̀bẹ wà lọ́wọ́ wọn. Wọ́n máa ní ibi fa wàhálà gidi ni wọ́n ní confidence pé kò sí nǹkan téèyàn lè ṣe fún wọn. Ká gbé yẹn sí ẹgbẹ́ kan. Àwọn tó ń sọ fún wa pé àwọn ti fẹ́ débi táwọn ajínigbé wa. Ọdún mélòó náà tó fẹ́ débi táwọn ajínigbé wa. Ẹni tó fẹ́ ṣe ìjọba wa ò jẹ́ kó ṣe. Ọlọ́run a bá wa yanjú ẹ̀
0: o. Àmì
4: wa Ọlọ́run a bá wa yanjú ẹ̀ o.
0: A ṣe gan sa.
4: Àdúrà ló kù tá a mọ̀ gbà o.
0: Ẹja máa múra sí, ẹja máa múra sádùrà. Àdúrà lọ́pàá ìṣẹ́gun kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Ẹ lọ
4: MC Rawo.
0: Present, sir.
4: No Jordan.
0: No radio station.
4: Mo gbádùn yín.
0: Ẹ ṣeun.
4: Ọlọ́run ọ̀jù la ṣe àlùbáríkà ṣiṣẹ́ yín.
0: Àmì, sir.
4: Orúkọ tèmi ni Benjamin láti Ijó.
0: Ẹ káàbọ̀, sir.
4: Gbogbo nǹkan tó yẹ ká láàárọ̀ gbogbo ẹ̀ ni ó jẹ́ òótọ́ ọ̀rọ̀ pátá. Ṣé yín nípa ti ọ̀rọ̀ àwọn Hausa náà ni mo fẹ́ dá sí.
0: Ok.
4: Ní Ijó àti Àwá yìí, ṣé nǹkan tí ojú rí? Ẹnu ò lè ròyìn o.
0: Ṣáàtì pọ̀ ń ju ṣàgá náà ni.
4: Ẹnu ò lè ròyìn
0: nípa
4: tó ju wa rí lọ́wọ́ wọn nínú street nínú wórówóró. Wọ́n á wá jà yín lólè báyìí tẹ́ ẹ bá mú wọn. Ṣé ò bá ti pọ́n ẹ̀dìtì rí ẹnì kẹta ẹnì kẹrin tó máa rescue yín? Wọ́n á ti fàdágà yọ. Wọ́n á ti fàdágà yọ búgbà ìṣirin. Ṣé o díẹ̀ tó jẹ́ pé kíá ó tún máa jọ̀wọ́ wọn lẹ́ni? Sábàdàn ń sá lọ báyìí. Ṣé eyín tẹ́ bá ń lé wọn lọ lójú mi bẹ́ẹ̀ ló ti àpòlójú mi tán sá lọ ká lé wọn lọ báyìí. Àwọn ara wọn wà níbẹ̀ ibi táwọn ara wọn wà yẹn dẹ̀ náà ń sá lọ. Nígbà tán máa débẹ̀ báyìí fún wọn ti lọ wọn lè rí àrí ọmọ. Abéèrè lọ́wọ́ wọn báyìí àwọn yẹn dì náà wọ́n nílò wọ́n ní ìyá. Ọwọ́ ń tẹ́wọ́ bí pé wọn gbọ́ Yorùbá wọn gbóyìnbó. Ìwà àgbọ̀ṣẹ́ rí èsì inú wọn pọ̀ kú. Wọ́n á máa tẹ́wọ́ báyìí pé kílẹ̀ ń sọ. Kílẹ̀ ń sọ. Àwọn tí ẹni tó ń tẹ́lẹ̀.
5: 105 FM Lagos.
4: Mo ti ń sìn tó ṣe gbọ́ ẹgbẹ́ olúkinú rẹ̀ wọ́n á máa tẹ́wọ́ bí pé wọn gbọ́ nǹkan kan.
5: Listen on the go at www.jordan105fm.
0: Ẹ dábọ̀ jẹ́ pé ìkankan náà náà láàfẹ́ káwọn sí torí ojú wọn jọra. Ẹ ló ẹ káàárọ̀.
6: Ẹ káàárọ̀ sáré.
0: Yes, ma.
6: Ẹ kú iṣẹ́ sá.
0: Ọlọ́run ló ń bá wa ṣe o.
6: Orúkọ mi ni Bẹ́ẹ̀lì láti ìyá Lágbàdo.
0: Ẹ káàbọ̀ ma.
6: Ẹ̀rọ àwọn mẹ́là ni mo fẹ́ ṣe.
0: Ok.
6: Àwọn mẹ́là wàhálà wọn ti pọ̀ jù. Because ṣé àwọn ṣakéṣaké yìí ẹ̀bẹ́ wà lọ́wọ́ mi. Ìbẹ́ wà lọ́wọ́ mi. Bí wọ́n ti bẹ́ẹ̀ nǹkan báyìí tó bá lọ pọ̀ jà kíákíá. Wọ́n ti pọ̀. Wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ níbẹ̀ gbogbo wọn wá ti yà dé bẹ́ẹ̀ níbẹ̀ lọ́jọ́ wọ́n ti bẹ̀rẹ̀ yà. Ẹ̀jẹ̀ bá wa sọ fún kéwì kí wọn. Wọ́n wọ̀ mọ́ wọn dáadáa tó bá fẹ́ gbé ilẹ̀ Yorùbá. Gbogbo wàhálà kan bá ti rẹ̀ nílẹ̀ Yorùbá kò jẹ́ pípọ̀ lọ́wọ́ mi. Wọ́n ti pa ádà nù. Ẹ̀jẹ̀ bá wa bẹ̀rẹ̀ wọn. Wàhálà wọn ti pọ̀ jù. Ìkejì ọ̀rọ̀ àwọn ọmọ pọ̀ jù ẹ fẹ́ tètè bá wọn gbà.
0: Wọ́n náà ti ń sún mọ́ bẹ́ẹ̀. Wọ́n náà ti ń sún mọ́ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀.
4: Badamade station.
7: This is now that turn up.
8: Hey everybody, this is The Sweet and it's about to get all funky today. Great music and a fantastic team.
4: Mm.

0: Facebook Jordan105.5 FM, Twitter Jordan1.
1: Ẹ káàárọ̀ sà.
2: Gẹ́gẹ́ mi fẹ́ mo ní ìdájẹ́ o, wá bẹ́ẹ̀ fún yín o.
1: Àmì Èdùmarè.
2: Orúkọ mi ni Akíọ́lá Kíkọ́lá látàbẹ̀sẹ̀ ṣe.
1: Bá a mi o.
2: Àwọn lásìláṣẹ ń bi wa, lọ́sẹ̀ fáṣẹ tí àwọn agbésùnmọ̀ mi kọ́ máa pa wọ́n lójú ẹsẹ̀. Ìgbà yìí là ń pẹ́ta tí ń pariwo ẹ̀. Tí èyí tí wọ́n bá ti káfẹ́ ẹgbẹ́ ọ̀dẹ̀ kan, àwọn sójà wa ni láti sọ pé wọ́n ṣiṣẹ́. Wọ́n pa
0: akó. 105 FM.
2: Fún àwọn kan wálé. Láti sọ pé kò sí ìgbà kan tá a sọ pé wọ́n ṣiṣẹ́. Wọ́n á dé kóòtù, wọ́n á fún wọn sẹ́ńtẹ̀sì wọn. Àwọn gan tó gbọ́ máa kọ́ wọn ní kọ̀ọ̀kọ̀ ní ọgbẹ́ wọn. Wọ́n máa pa àwọn èrò ti dà jù. Bẹ́ẹ̀ni àwọn tó ń yíyan gbé yẹn náà. Ṣé pọ́lísìn ẹ̀rọ ẹ̀kọ́ pípa náà lórí àwọn ẹwà tó jẹ́ ọmọ gbé ní ògbómọ̀ṣọ́. Ó gbọ́ bí 2 pounds ń sẹ̀ wọn ìdí wọn. Bí àwọn ọdọ ọdún méjì yẹn, ọdún mẹ́rin, kí n ga ti gbé ìmọ̀ wà láyé báyìí. Bẹ́ẹ̀ni kejì, à ń sẹ̀yà kan náà pẹ́ tí mo ti sọ. Táwọn aṣọ amúra tó ò bá ti sọ ọbẹ̀ tó ò sì ní gbàgbà. Àwọn ìmúra wọn ò sì pé. Ṣé ọgbọ́n wà nù yẹn? A ní ẹranko pátápátá ni wọ́n. Yàtú fáìlẹ̀ láti fi ti máa sọ. Fáìlẹ̀ láìs. Àìkú ìkọ́lẹ̀ àgbà àbàtúntẹ́mú kí yá ṣègò. Àwọn aṣojú ọ̀bẹ̀t kan ọ̀jìbúra ni. Ọyọ gbogbo jáde ní pẹ́sàn pé two parallel lines answer ni pé can never meet. So north and south yan two parallel lines àtọ́ pátápátá gbà ẹ̀mí èèyàn jẹ́ wọ́n lójú.
1: So
2: ká padà sí ẹlẹ́kùnjẹkùn. Kí àbá fẹ́ kí Nàìjíríà pín ká padà sí ẹlẹ́kùnjẹkùn. Regional government ló sì ti wá o. Ọ̀rọ̀ pé Presidential àti Àbújá ṣe kápítà.
1: Ẹ ṣeun sá, amen sá, ẹ ṣe gan bàbá wa Akinla Akinfala. Ẹ ló ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ sọ.
1: Ẹ kojú mọ́ sá o.
3: Isaac Ogunṣọlá ní ilé ẹ̀kọ́ ti
1: wà. Isaac Ogunṣọlá láti
3: àwọn akẹ́kọ̀ọ́. Ṣé ẹ sọ nípa ti ọlọ́pàá ìpínlẹ̀ inú wa dùn fún Lagos State? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Abuwal ní Lagos State o. Àtinú ẹ kí náà ń pè ó ń tíra ẹ̀ sanwó olú lórí ààbò yẹn. Ká tó ṣe orí ojú náà lálákàfin sọrí náà ni. So àwọn tó kù náà kan ká máa wo àwòkọ́sí ìpínlẹ̀ Èkó. Èkó ń gbàgbọ́ fọ́nrán race force ni. So ti àwọn amálàkọ̀ kan yẹn mí la fẹ́ sọ ń pa ẹ̀. Ọlọ́run jẹ́ kan ó ti pẹ́ kíyè sí pẹ̀tẹ̀ ó bàbá ń ṣe àjùlọ abẹ̀bẹ̀ ilẹ̀ náà ìgbà ìgbà máa pẹ́ bí pẹlẹbẹ ní. Ọlọ́run wà pẹ̀lú wa kọ́lọ́
1: àmì ẹ ṣeun gan bàbá wa Isaac Ogunṣọlá láti àmì kanlẹ̀ ẹja dókè lọ́run ká polówó ọjà ń tẹ̀síwájú à ń bọ̀ ọ̀nà ọ̀túnúwé ìròyìn ń tẹ̀síwájú ní ìkànnì Jordan 105.5 FM.
4: From the red soil of Ondo to the electric heartbeat of Lagos, one man turned his story into a show. Boy, it's happening.
5: Ìgbà ẹ̀kẹ́ni ń fọwọ́ ti lé, ìgbà láàmù ní fọwọ́ nògiri. Ó yẹ ẹ̀túyáyá ẹ̀túyàyà kájọ ṣe ayẹyẹ ọdún kẹwàá tí ẹ̀rí olúwa gbé mi lékè. Adébáyọ̀ MC Ìràwọ̀ àgbàlagbà ọmọdé tí pẹgbẹ́ bá bẹ̀ ló kọ́ títí ń sọ̀rọ̀ lórí rédíò. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo mídíà platform pátápátá, Turn Up with MC Ìràwọ̀ tó máa wáyé ní iléeṣẹ́ wa Jordan 105.5 FM 12/14 Musibau Àṣàfà Street off Àgbẹ̀ Road Abúlé Ẹ̀gbá Lagos. Àwọn olórin tó máa dá wa lára ya Ṣínà Ajíbóyè Ṣínà Ìràwọ̀ One Century ọmọ bàbá Alágo Àyànfẹ́ ọmọ Jésù FM Aminotu Jizu Joe Verify Showboy Hakim Adewale AK Pumping Fuji Boy pẹ̀lú títí layọ̀ títí láéláé MC ọjọ́ náà ni Ọláyẹmí Àkànní MC Fàlò Fadá. Àwọn olùgbàlejò níbi ayẹyẹ ọ̀hún ni ọmọọba Láre Johnson Charles Ìdẹ̀họ Adémúìwá Adédèjì Kọ́kọ́rọ́ ọ̀rọ̀ Dèjì Bọ́bàrẹ́ GM. Gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá la pè láti bá wa ṣe ayẹyẹ. Gatefield T-shirt 7000 car 5000 fúnfìlà àti aṣọ tiyín ẹ máa pè sórí nọ́mbà yìí 09065219567 09065219567 fún ẹ̀yin tẹ́ fẹ́ ṣe onígbọ̀wọ́ ayẹyẹ yìí ẹ máa pè sórí nọ́mbà eléyìí 091
0: Instagram Jordan 105
5: and 24119516 091 24119516 Turn up with MC Ìràwọ̀ ó máa dùn jù.

0: ọkùnrin mọ́ gbé orin bàbá wa ní adédọkùnrin wọlé ni ẹjọ́ káàárọ̀ ẹ kò jùmọ̀ ẹ káàárọ̀ ma. Yes ma, orúkọ yìí o láti bó ma. Ẹ káàbọ̀ ìyá mi.
1: Ẹ̀rọ ló rọ̀ àwọn ìyẹn wa tá à ń fẹ́rọ̀ àwọn agbọ́dẹ. Kóyé dé tí wọ́n gbé ìjọba àwọn òbí sí ti wọn. Tí àwọn ẹ̀rọ kọ́lá mọ́ sọ́fẹ́ làṣẹ́fẹ́ àwọn bíríkì làṣẹ́ ń lẹ́bi iṣẹ́. Tí àwọn sọ́fẹ́ tí wọ́n sọ́fẹ́ lọ́wọ́ wọn wọ́n á ṣàlẹ́ǹjì wọn. Tábàdẹ̀ rí àwọn ilé ìfẹ́ gbọ́dọ̀ dání tí wọ́n lẹ̀ bẹ̀rẹ̀ àwọn oníṣẹ́ ọjọ́ ọ̀kadà ẹgbẹ́ kò sẹ́yìn ìyẹn yorùbá wa ọjọ́ ọ̀gbọ̀gbọ̀ ọ̀gbọ̀n náà ló fi ń kan ìyẹn lẹ́yìn ìyẹn kan play ẹ̀rọ pé tí ṣe tó máa fi sí ẹni kí wọ́n ẹ̀rọ padà fún àtìkò ń bọ́ọ̀lẹ̀ ọ̀gbẹ́ lọ́pọ̀ ayọ́ tó gbọ́ ẹni
0: yẹn.
1: Ṣé tí wọ́n yẹ kò yàrá lọ́dọ́dọ́rọ̀ ẹ̀wò pé kò ní
0: ọlọ́ba wa mú ọmọdé o ẹ ṣeun ó lágbára o ẹ
1: ṣeun
0: ìgbà wọn náà ti ń súnmọ́ bí táwọn agbésùnmọ̀ mí ọ̀hún náà wà wọn náà ti ń súnmọ́ bẹ́ẹ̀ báyìí kọ́lọ́run ọba jẹ́ kan gbà wọ́n lẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ṣé n ṣe pa n tanra wa ṣá ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ma.
2: I pray that God will continue to be with you.
0: Amen, sir.
2: Good conversation.
0: Amen.
2: Mo ti mo fẹ́ ṣe ṣe fún mi ni pé ẹ̀fún nọ́mbà mi fún Tinubu. Káfù. Ṣé ẹ bí ìṣòwò Nàìjíríà ẹ̀? Ká sọ fún mi. Káàárọ̀ mà báyọ̀ òṣìṣẹ́ òṣèlú àwọn tó ń ṣe sí àgbẹ̀ wọ́n ń pa wọ́n. Ẹgbẹ́ làbí gbọ́dọ̀ parọ́ fún yóò ní ìlú oríkọ̀ wá ààrẹ sí ni olúkàjọ́ máa lọ́ lọ ẹni. Ṣé àwọn oṣù àwọn ẹ̀rọ ọ̀hún sì ti wá. Ọ̀pọ̀ dẹ́ wọlé lórúkọ mi.
0: Láti bò sá.
2: Láti àbò mi.
0: Ẹ ṣeun, God bless you, sir. Ẹ sá. O lágbára o. Ẹ jẹ́ máa lọ láàárọ̀ ẹ jẹ́ mú ìpè ẹyọ kan sí kìfì kásẹ̀ ńlẹ̀ ẹ lé
3: ẹ káàárọ̀
0: o. Yà orúkọ yín àti bíta ti ń pè wá o.
3: Apostle Peter Adédọ̀kun ló ń pè yín o.
0: Ó yẹ bá wa dá sí pápápá tí.
3: Ní ti ọ̀gbẹ́ni Adéyẹmí yẹn ni mo fẹ́ sọ.
0: Ó yà.
3: Ṣíṣe ló yẹ ká ní ìṣòro fún wọn. Wọ́n jẹ́ kí lórí ọ̀rọ̀ náà ti wà complicated. Ẹ rí ó ní ìwé náà fi gbà ṣiṣẹ́. Bọ́jẹ̀tì wọn náà àkáǹtì wọn. Ó ní ọ́fíìsì ní Àbújá. Ṣé pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn owó ti ń wọnú ara wọn wọnú ara wọn. But ó dẹ̀ sọ pé gbàjàbí àmì là gba owó lọ́wọ́. But kò bá sọ̀rọ̀ lórí.
0: Wọ́n ti fojú kanra.
3: Fídíò. Wọ́n àfojú kanra lórí ọ́díò ni. Kí ni tẹ́ńdẹ́sì pé gbàjàbí àmì là ló ń bá sọ̀rọ̀. So ó dìgbà tí wọ́n bá lésè ní gbogbo àwọn nǹkan yẹn tán tẹ̀ tẹ̀sì tó tán ni pé gbàjàbí àmì là ló ń bá sọ̀rọ̀
0: lórí ẹ̀kọ́ wà fojú mú rọ.
3: So àárín yẹn ká wa ọmọ nàìjíríà ká ẹ máa ṣe ìdájọ́ ká jẹ́ kí court kan gbèdé court. Ìkejì ni pé àwọn ọmọ gàǹbarí.
0: Wọ́n lásìkò ti lọ bàbá ẹ má bínú ẹ jẹ́ àfitókù sọ́la ẹ rí olúwa gbé omilékè adébáàlú kọ mi adúpẹ́lọ́wọ́ peter olani láàárọ̀ àti razak adéjàre ẹ wò ó ẹ máa pàdé mi láti ọjọ́ ajé ọjọ́ ìṣẹ́gun ọjọ́bọ àti ọjọ́ ẹtì ní gbogbo ọjọ́ ìrọ̀lẹ́ lọ́wọ́ ìrọ̀lẹ́ aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́ monday tuesday thursday friday lórí ìkànnì náà ni èmi náà ti darapọ̀ mọ́ àwọn evening drive ẹ jẹ́ ká jọ máa ṣe ẹ̀yìn olólùfẹ́ wa ojú òní ti wa o títí di ọ̀la láti pàdé lórí ọ̀túnúwé ìròyìn mo yọ́ ọlọ́run ọba mi sáyẹ̀nsì mc rawọ̀ ló kọ́ mi àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ babẹ̀ ló kọ́ ẹ káàárọ̀.

0: èèyàn mọ́lẹ̀ àti láti dá èèyàn dúró òun ló ń yẹ ojú òun jẹ́. Àwọn kan ti ń bọ́ nínú àjàgà àti mọ́jẹ̀mú yìí bí a ti ń gbàdúrà láti ọjọ́ Monday. Sorí èdè tó gbọ́dọ̀ já ni. Inú rẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ ń jẹ òkùnkùn mọ́. Ayé ò gbọ́dọ̀ fún ọ lóúnjẹ ojú àlájẹ mọ́. Torí pé wọn kì í fún èèyàn lóúnjẹ ojú àlájẹ kí èèyàn tẹ̀síwájú. Wọn kì í fún èèyàn lóúnjẹ ojú àlájẹ kí ìran èèyàn ṣẹ. Ẹni tí wọ́n bá fún oúnjẹ ojú àlá bọ́, ojú kan ni ó wà bí adágún odò. Wọ́n máa ń fi oúnjẹ ojú àlá pa ìran ni. Wọ́n máa ń fi oúnjẹ ojú àlá da ìrìn àjò ni. Ẹ̀mí kan ń bẹ nínú ẹ, kò déédé wọ bẹ̀ nípasẹ̀ oúnjẹ ojú oorun ló gbà wọlé. Àmì kan wà lára rẹ, kò déédé wọnú ara rẹ nípasẹ̀ oúnjẹ ojú oorun ló gbà wọlé. Àìsàn kan ṣe ọ́ ní gbogbo ìgbà nípasẹ̀ oúnjẹ ojú oorun ló gbà wọlé. Ọmọbìnrin kan gbọ́ mi báyìí, inú ti ta ni tiẹ̀, inú akàn mọ́ ta ọ́. Ní ò gangan igbá àyà, kò sí tó ò tí lò tó bá rántí dáadáa. Ọfọ oúnjẹ ojú oorun ló fà á. Olúwa sọ pé òun ó tu ọ sílẹ̀. Ìwọ tó ń wojú Olúwa fọmọ, wọ́n ti ń fún ọ jẹ́ tó di òkúta ribiti sílé ọmọ rẹ. Ọlọ́run fẹ́ tì jáde, a fẹ́ yọ̀ǹda ọmọ fún ọ. Ìwọ tó kà ìwé tó ríṣẹ́, ohun tí wọ́n fún ọjẹ́ lójú àlá tó fi ayé rẹ sínú àkó lọ́run fẹ́ dá. Gbọ́ mi gbogbo èèyàn, ẹ̀yin tẹ́ ń lépa láyé tí ayé ti fóúnjẹ ojú oorun dè mọ́lẹ̀. Ìwọ́n tó ń gbìyànjú rere táyé fóúnjẹ ojú oorun dè mọ́lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ra lẹ́ni tán fún lóúnjẹ òkùnkùn jẹ lójú àlá, tẹ́ rí léyẹ kọ́, tẹ́ rí ara yẹ dá. Olúwa sọ pé òun fẹ́ tú ọ sílẹ̀, mọ́jẹ̀mú kan fẹ́ ṣiṣẹ́ nínú ayé rẹ. Ṣé rí ẹ̀yin ọkùnrin kan ń bẹ tẹ́ ń gbọ́ mi báyìí tó jẹ́ pé wọ́n ti fóúnjẹ ojú oorun sọyìn di arìndè, wọ́n ti sọyìn di akúrẹ̀tẹ̀, wọ́n ti sọyìn di ọ̀lẹ́, wọ́n ti sọyìn di aláìlágbára mọ́, wọ́n ti dọwọ́ bo ìran àti àyànmú ògo tẹ́ gbé wáyé. Jágbọ́n ti Psalm 5 fa 7 jágbọ́n tó sọ. Yes, mo gbọ́.
1: Ṣùgbọ́n bí ó ṣe ti èmi,
0: bí ó ṣe ti Olúwa ni,
1: èmi ò wá sínú ilé rẹ.
0: Mo gbọ́ bí ó ṣe ti èmi, èmi ò wá sínú ilé rẹ. Mo kánsù mo gbọ́. Yes.
1: Nípa ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ.
0: Nípa ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ.
1: Tọwọ̀tọwọ̀.
0: Tọwọ̀tọwọ̀.
1: Sí ọ ni èmi ò tẹríba sí
0: àtẹ̀mpì mímọ́ rẹ. Èmi ò tẹríba sí àtẹ̀mpì mímọ́ rẹ. Yes.
1: Tọ́mi.
0: Tọ́mi.
1: Olúwa.
0: Olúwa.
1: Nínú òdodo rẹ.
0: Nínú òdodo rẹ.
1: Nítorí àwọn ọ̀tá mi.
0: Nítorí àwọn ọ̀tá mi.
1: Mú ọ̀nà rẹ tọ́ tààrà níwájú.
0: Mú ọ̀nà rẹ tọ́ tààrà níwájú. Ọ̀nà tí ó ń di ojú oorun ti dí. Ọ̀nà iná wọn bẹ̀rẹ̀ sí ní là. Ilẹ̀kùn tó ń di ojú oorun ti tì. Ilẹ̀kùn náà bẹ̀rẹ̀ sí ní sí. Àṣeyọrí tó ń di ojú oorun ti gbà lọ. Ó yá yóò bẹ̀rẹ̀ sí ní padà. Ìṣe rere tó ń di ojú oorun ti tilẹ̀kùn mọ́. Á bẹ̀rẹ̀ sí ní sí ilẹ̀kùn yẹn. Gbé owó ẹ̀ lé inú ẹ̀. Wà á máa pe iná. Mọ̀ pé iná, iná wọnú mi. Tún gbàdúrà dáadáa o. Iná o, mo gbé agbára iná mi. Mo gbé iná mi. Mo gbé iná mi. Mo gbé iná mi. Mo gbé iná mi. Mo gbé iná mi. Ìwọ ọfà oúnjẹ ojú oorun tó tilẹ̀kùn mọ́ ìṣerere, ó yá jáde lára mi. Gbogbo ẹ̀yin ọfà oúnjẹ ojú àlá tó tilẹ̀kùn mọ́ ìṣerere, àlùyọ ìrànlọ́wọ́ àti àánú. Lórúkọ Jésù, ẹ jáde, iná ti jáde, iná ti jáde, iná ti jáde, iná ti jáde. Ọfà oúnjẹ ojú oorun tó tilẹ̀kùn máa ṣe yọrí nínú ayé mi. Mo pàṣẹ ní orúkọ Jésù. Ó yá jáde, ó yá jáde, ó yá jáde, ó yá jáde, ó yá jáde. Mo gbé iná mi, mo mu ẹ̀jẹ̀ Jésù. Mo gbé iná mi, mo mu ẹ̀jẹ̀ Jésù. Mo gbé iná mi, mo mu ẹ̀jẹ̀ Jésù. Mo gbé iná mi, mo mu ẹ̀jẹ̀ Jésù. Gbogbo ẹ̀yin ọ̀fà, ó ń di ojú àlá. Gbogbo ẹ̀yin ọ̀fà, ó ń di ojú oorun tó fa ayé mi sẹ́yìn, tó dá ayé mi dúró, tó tilẹ̀kùn mọ́ mi, tó sọ mí dèrò ẹ̀yìn. Tó sọ mí da láṣetì, tó sọ mí da láìtẹ́gbẹ́, tó sọ mí dẹni tí ò lálùyọ láyé. Lórúkọ Jésù, iná ti jáde, iná ti jáde, iná ti jáde, iná ti jáde. Ìwọ ọfà oúnjẹ ojú oorun, ìwọ mọ́jẹ̀mú ojú àlá tó ń yọ mí lẹ́nu, tó ń ni mí lára, tó jẹ́ ńlá làáfíà, tó jẹ́ ń tẹ̀síwájú, tó ń sọ ìrìn àjò mi di òfo. Ó yá jábọ́, ó yá jábọ́, ó yá jábọ́. Wàá porúkọ Jésù lẹ́ẹ̀kan. Gbogbo ohun tí òkùnkùn ti fún mi jẹ lójú àlá, lórúkọ Jésù mo pọ̀. Bàórí káríba ṣáìdà mọ̀ pé iná dáadáa pé fáyà fáyà fáyà fáyà fáyà. Gbogbo ohun tí àwọn àjẹ́ ti fún mi jẹ lójú àlá tó dá ìrìn àjò mi dúró, tí mo lálàá rere ṣùgbọ́n tálá yẹn ò ṣẹ, tí mo ní àwọn èèyàn rere tí wọn ò ràn mí lọ́wọ́, lórúkọ Jésù mo pọ̀. Lórúkọ Jésù mo pọ̀. Lórúkọ Jésù mo pọ̀. Ní orúkọ Jésù mo pọ̀. Ohun tí òkùnkùn ti gbé sínú mi lójú oorun tó ń dààmú ayé mi, tó ń yọ ayé mi lẹ́nu, lórúkọ Jésù mo pọ̀. Mo pọ̀. Mo pọ̀. Mo pọ̀. Mo pọ gbogbo ọfà oúnjẹ ojú àlá. Mo pọ gbogbo ọfà oúnjẹ ojú àlá. Mo pọ gbogbo ọfà oúnjẹ ojú àlá. mo po gbogbo ofa onje oju ala pariwo dada loruko Jesu gbogbo ofa onje oju orun mo po Jesu Oluwa wa mo so tele ni oruko Jesu gbogbo ofa onje oju orun o ya ma po loruko Jesu o ya ma po ni oruko Jesu o ya ma po ni oruko Jesu o ya ma po mo gbadua fun o mo ran ase sinu aye re mo ran agbara sinu aye re mo ran owo Olorun sinu aye re mo ran mo jemu Oluwa sinu aye re gbogbo ofa onje oju ala loruko Jesu o ya ma po o ya ma po o ya ma po nto je ngbo wa kekere nto je ngbo ndagba nto je ngba to wole oko nto je ngbo fe yawo nto je nigba to kawe tan loruko Jesu nto je nigba to delu oyinbo gbogbo ofa onje oju ala to darin ajore duro to de irin ajore mole loruko Jesu ma po loruko Jesu ma po loruko Jesu ma po loruko Jesu ma po loruko Jesu ma po ina tu osile loruko Jesu ina tu osile ni oruko Jesu ina tu osile o ya gba ominira Jesu Oluwa wa ame ko fotu awon mo re mo bo ninu adua laaro yi mo deja ya jo gbadua papo laarin ago mejo si ago mejila eyin te gbo mi ni ale ni ojo Sunday owo Olorun yo rin ninu aye e agba Olorun yo la aye e koja mo je mu anu yo fonfon gbogbo ipa ti agbara okunkun oni Olorun yo dana sun o di ominira irin ajori o de tesiwaju be se de church laaro ire o ati ni ojo Sunday e locate abule egba tabi fagba e gbe okada Olaniyi last bus stop Adetola Road church baba Adefisoye to wa niwaju oluro eyin Arogun state e le gba madia ijaye power line maujosan kola alakoko wole e gbe okada Adetola Road church baba Adefisoye to wa niwaju oluro tete mo bo laaro yi tabi lojo Sunday owo Olorun yo kan o si dominira ipade adua God of Covenant o ma bere ni Wednesday ose to nbo ago mesan aro gbogbo eyan yo mo darapo mo mi ninu adua eyin te wa ni Eko ati agbegbe re e le join me ni church to ba tun di ni ale ago mesan ale eyin te fe join me lori ero alatagba Prophet Adefisoye baba aladua ni Facebook YouTube ati TikTok Prophet Michael Adefisoye aye re ku oloju kan loruko Jesu aye re ku ninu irakoro ni oruko Jesu aye re ku ninu irapala ni oruko Jesu aye re ku labe pepe aini aseyori labe pepe ailaluyo labe pepe ti ileri ye fun loruko Jesu Oluwa gbe o jade gba eleyi save number yi pelu Prophet Michael Adefisoye e ma send the prayer request yin ta gbadura fun ile lori ninu ipade God of Covenant ti odun yi number na lele eyin te lo WhatsApp 08085 6097 ishero 2 08085 6097 ishero 2 tun gbo lekan si 08085 6097 ishero 2 enikan ni baba ta ba pe yen igbeko mo wa nu adua ni mo wa nu adua ni mo pe mi ma gbe mo tun si ilamele bayi ta ba te pari adua lale yi lati agu mewa mo ma

kan ti ọ̀dájọ́ kò lé tó fi ń fìyà jẹ aládùúà ó ní àìmọ̀kan àwa aládùúà ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ pé iṣẹ́ ọ̀tá ti jinlẹ̀ nínú ayé wa kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ń gbàdúà ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ wípé ọ̀tá ti lọ jìnà nínú àyànmọ́ wa ká tó jí kó tó di pẹ́lòmíì bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀tá ti jinlẹ̀ gan ó ti na gbòǹgbò kanú ayé wa ìnira ti pọ̀ gan kí ẹlòmíì tó bẹ̀rẹ̀ àdúà lórí ọmọ ẹ̀ ó mọ̀ wípé ọ̀tá ti jinlẹ̀ ìyẹ́ ọ̀kan o ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ tiẹ̀ tó wá mọbi tá a máa dorí àdúà kọ à ń yagbó àdúà à ń pariwo a ò mọbi tí a máa dorí àdúà kọ nínú àdúà nọmba tú nìyẹn nọmba tírì ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ wípé ohun tó ti bàjẹ́ ti pọ̀ gan jẹ́ wá bẹ̀rẹ̀ báyìí kí n tó lọ gbàdúà fún ọ bẹ́ẹ̀ bá rí ọmọ tó yàyà kuyà bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ wá ń kó fọ́tò ẹ̀ káàkiri ó lè jẹ́ pé ọmọ yẹ kọ́ ni ọfà bà ó jẹ́ ilé ọmọ tó gbé o ni ọfà bà bẹ́ẹ̀ bá rí ọmọ tó jẹ́ wípé ó kàwé kò fìwé yẹ jẹun ìwé yẹ wá wúlò fún ẹ wá lọ béèrè bóyá ọyàn tí ọmọ yẹ mu wọ́n ti ta ọfà ìkorò sí tí ayé ẹ̀ fi korò ó wá rò pé bóyá ayé ìyá ló nílò àdúà kí ọmọ ba lè bọ́ mọ́ gbàgbé pé gbogbo ìgbà ni mo fi ẹsẹ̀ bíbélì wọ̀n àwọn bàbá wa jẹ àjàrà tí ò pọ́ èyí sì ń kan àwa ọmọ ọ̀tọ̀ lẹni tó jàjàrà ọ̀tọ̀ lẹni tó ń jìyà oúnjẹ tí wọ́n jẹ bóyá ọmọ ẹ tó kàwé tí ò rọ́nà lọ yẹ ọyàn tí ọmọ yẹ mu ó ní wọ́n ti fún ìkorò sí nínú ẹ̀mí nígbà tí wọ́n jẹun lójú àlá tó mọ̀ pé ọfà ìkorò ni wọ́n ta sí ọ torí ọmọ ẹ lọ́jọ́ iwájú àbí o lè rí ọmọ tí ò tí lọlé ọkọ tó jẹ́ wípé ń gbàdúà kò dẹ̀ rí ẹni bá rìnrìn àjò ó a lè máa rò bóyá ọmọ yẹn ló ní problem but ọ̀tá burú gan ó lè jẹ́ ẹ̀yìn tó gbé ọmọ yẹn àti ọ̀já tó gbé ọmọ yẹn òun ni ó jẹ́ ọ̀tá tí ọ̀tá ti ta lọ́fà tí ọmọ yẹn ò fi rẹ́ni bá rìn ìgbà tó wò pé ó lálàá ó ríra ẹ lójú àlá ó ṣìnà yẹ ó mọ̀ pé ìgbà yẹ ó ní wọ́n ti da ìrìn àjò ẹrú tó ṣẹ̀ṣẹ̀ ń fara wọ̀n nínú ayé ẹ̀ báyìí oúnjẹ tó jẹ lójú àlá tó gbójú yẹ ó lè jẹ́ wípé òun lọ́fà tí ó ba iṣẹ́ ẹ tó fi jẹ́ wípé ara wa ni iṣẹ́ ẹ ó wá di pé kó máa fi agbára káká kó nǹkan jọ ó lè jẹ́ bẹ́ẹ̀ ni so orí bó o bá ní òye bí ọ̀tá ṣe ń ṣiṣẹ́ ó máa pẹ́ kó tó di pé orí àdó àgbà yọrí torí ọ̀tá máa ń wá láti farapamọ́ kó má mọbi tó máa dorí àdúà kọ gbọ́ mi dáadáa sà lálẹ́ yìí ó fẹ́ bá ẹ gbàdúà tó máa nítumọ̀ àdúà yẹ ló dẹ̀ máa wá lìdí wá sí ohun tá a máa ṣe ní chọ́ọ̀chì lọ́la bẹ́ẹ̀ ni sà dandan ni kó fara wọ̀n lúwájú mi lọ́la bó bá jẹ́ wípé òun fẹ́ kí ọlọ́run ó tú àṣírí ogun tó ń jà ọ́ mo sọ fún ọ láti àná pé ọfà kan wà tó bá wọ inú iṣẹ́ ènìyàn iṣẹ́ ni wọ́n ń pè é tó bá wọnú iṣẹ́ ènìyàn iṣẹ́ yẹn ò tún ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni sà kì í dẹ̀ wá ṣe òní lọ fà iṣẹ́ ń wọnú ayé ènìyàn ọ̀nà tó ń gbà wọlé ó pọ̀ ijó mọ̀ pé ìbálòpọ̀ ojú àlá yẹ iṣẹ́ lè gbabẹ̀ wọlé ijó mọ̀ pé òhòhò tó tu lójú àlá yẹ àṣírí ẹ ni wọ́n fẹ́ tù ẹ̀mí ìṣẹ́ ẹ̀mí atúni láṣìírí dẹ̀ ni ó mọ ní o pé ọ̀tá ti wọlé ó dẹ̀ ti gbilẹ̀ kó tó di wípé ó jí sí àdúà ẹ̀kalẹ̀ ẹkú àtàárọ̀ ẹkú iṣẹ́ òní gbogbo àwa tí à ń wọlé lọ sùn a ní àdúà gbà mo fi ọlọ́run bẹ̀ ọ́ gbogbo nǹkan tó o bá ní o ní kó o fi gbàdúà lálẹ́ yìí gbogbo nǹkan tó o bá ní tó o bá gbọ́ mi jọ̀ọ́ kọ́ lẹ̀ kó o dẹ̀ fi gbàdúà pásínálì lálẹ́ yìí àdúà tí mo bá gbà níbí ó lè má ran ogun tó ń jà ọ́ bóyá wọ́n kàn ní kí n fi ọ̀nà wọ̀n ọ́ kó o lè mọbi tó o máa gbàdúà sí o mo ṣe wá mo sọ fún ọ pé ìrere ni mo wá sọ fún ọ ìrere òmìnira ẹ kì í ṣe wípé wọn sọ wípé òmìnira yẹn máa wà bẹẹ bọ wọn ní kí n wá fi ọnà òmìnira wọn ọ
bo se le bo lowo ogun to nja o bo se le gbagba yori adua eyin te ngbo mi lale yi woli re to mo fi oro si eleti lala le lati le gbagba yori adua ina lo tun ba soro lale yi Femi Dane olotun ba soro lale pe bo tin wole losun ibi ti nira farapamo sinu aye baba mi be ibewo mo ran ina olorun si ibi ti okoko farapamo si ti iya fi n je o mo ran ina olorun sibe ki dan ko so nibe owo inira to ti ile omo wonu aye awon omo re oya owo ye ko gbe baye ofa inira to ti ba aya e to fi je wi pe awon omo to muyan laya e ikoro ni won je mo gbadua ofa ikoro to ba iya ye laya ti awon omo ofin munu edun la do kapa ira kazale ayaba ofa ye o jade laleye aleye mo so fun o pe gbogbo to ba se laye ninu ise o ni ere ti e so ri bi ofa ise ba wonu ise ere ibe lo nlo baje igba ti ise ba ti wole si eniyan lara igba ye ni ise o lere mo bo ba ri eni to se ti o ni akojo ofa ise ni o only ambawi lola ibi ti ise ba wa iranlowo ki sinbe bi ise ba bonu aye e igba ye ni iranlowo ma dagbere fun o wa wa iranlowo ti tori be ni oluwa fi ni kin lo gbadua si ororo kin ka samu si kin wa fi le olowo ki oluwa ko le ise jade ninu aye e koluwa ko le ise jade ninu ise e koluwa ko le ise jade ninu aye e ki iranlowo ye le de e gbo ami ise asia okoko ni sa bi won ba ti le gbe sinu aye e oku ki ise e ko mo le lere mo e gbo ohun to so ni Psalm 74 oni won ti gbe asia won soke fun ami awa ko ri ami wa mo igba ti ofa ise ti wo e laye igba ye ni iranlowo ti dagbere fun o ami to mo fa iranlowo wa o ti lo luari kaba evrasi katalia dabaya ofa ise lara e ko fo jabe o le mi si e mo mi bi ofa ise ba ba ile omo e o so mo to jade nbe to ma yanju mami boya ofa ye lo ba o uno le jade lo ba wi po mi daada ki ogun to le se afi ta ba lo si ipele ki ogun jeriko to se a lo si ipele ani a lo si

sọ fún Jésù ni o ní alábòkun fún ninú tó gbé ọ bí ìbòkun ò bá sí nílé ọmọ ìyá àwọn ọmọ ẹ máa jìyà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni o ní àti ọyàn tí o mu ohun tó jẹ́ kí Jésù orí òkò lò o ní pé inú tó gbé àti ọyàn tó mu ọlọ́run ti pàṣẹ ìbòkun síbẹ̀ ọmọ tó bá máa yanjú láyé ẹ jẹ́ kí ìyá ẹ lọ gbàdúrà lórí ilé ọmọ ẹ kó dẹ̀ gbàdúrà lé àyà ẹ̀ kó gbàdúrà sí ẹ̀yìn ẹ̀ olúwa sọ fún mi wípé bí mo bá rí ọmọ tó tó lọlé ọkọ tí ayé ẹ̀ sì dúró kí n mọ̀ wípé ó lè jẹ́ ẹ̀yìn tó gbé o ni wọ́n gbé ṣépè o ni ò jẹ́ kó rẹ́ni tó máa pọ̀n tàbí ẹni tó máa gbé sílé ey mami ẹ jẹ́ kémi àti ẹjọ́ gbàdúrà lọ́la àárọ̀ láyẹ àdúrà lájọ ń gbà dáàdì iṣẹ́ tó dàrú lọ́wọ́ ẹ̀yẹ ọfà iṣẹ́ ojú àlá ló wọlé sí ọ lára.

0: ẹrúmọ ẹ lọ́wọ́ olúwa wípé kí n wá pe ìṣẹ́ jáde nínú ayé ẹ torí ìgbà tí wọ́n ti fún ẹ ló ń jẹ yẹdẹ kò bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kò yẹ ò tí ní kó má lọ iṣẹ́ yẹ ò ní kó má ríṣẹ́ gbà ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ló fàyẹ̀ ń ṣiṣẹ́ tó fi di wípé iṣẹ́ yẹn wá fẹ́ di ìṣẹ́ mọ́ ọ lọ́wọ́ báyìí kí àjọ lè jáde dáàdì kí àjọ lè jáde ohun tó gbọdọ̀ fi ṣeré ni ọmọ tí ò yàyàkuyà ní kékeré ọmọ tí múnú ẹ̀dùn ó kàn déédé dé yunifásitì ó dẹ̀ dé pàdé ẹgbẹ́kẹ́gbẹ́ ó mọ̀ wípé ìbálòpọ̀ ojú àlá tó ní lọ́jọ́ sí yẹ wo ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó mọ̀ ni ó mọ̀ bẹ́ẹ̀ mọ́mì ó kàn ti rí ọjà yẹ ó ń tà díẹ̀ díẹ̀ ó dẹ̀ yin ọlọ́run lógo lójijì ọjà di gbèsè ó mọ̀ bàtà tó sọnù lọ́jọ́ sí wo ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yìí olúwa ní ìbápàdé pẹ̀lú ẹ èmi àti ẹ àjọ ní ìbápàdé níwájú pẹpẹ mo sọ fún ọmọ mi kan mo ní ọ̀tá ò hétí ẹ̀bùn ẹ.
1: In making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive. Now they
0: live. Ẹ̀bùn tí ò bá ti ní pẹpẹ.
1: Since it's so good, better information won't give you.
0: Ẹ̀bùn yẹ ò ní ṣiṣẹ́ fọ́mi dáadáa ọlọ́wọ́ ogun ọ̀tá. Àdúrà olùgbà ọ́ pẹpẹ àdúrà olólùgbà ọ́ di àjọ pàdé ní ọ̀la CAC Faith River Assembly. Gbogbo ibi o bá ti ń bọ̀ wáyè dágége wáyè dé yànà pájà wáyè dé oṣòdì wáyè dé abúlé ẹ̀gbà wáyè dé ìdàyè wọ mọ́tò ń bẹ̀ kó ló ń lọ sí àgbàdo tollgate kó wá bọ́ọ̀lẹ̀ ní mìíràn bus stop cross the other side láti mìíràn yẹ ọ̀kadà wà ń bẹ̀ márúwá wà ń bẹ̀ tó bá jẹ́ ọ̀kadà ló gbé sọ fún ọlọ́kadà pé òun lọ sí Powerline church tó wà lẹ́gbẹ̀ẹ́ new touch hotel ní Powerline ní Moruga wájú ọ̀dọ̀ mi ni wọ́n ti máa já ẹ tó bá wá jẹ́ márúwá ló wọ̀ wọ márúwá sọ fún oní márúwá pé o fẹ́ bọ́ọ̀lẹ̀ ní Moruga bó o bá ti bọ́ọ̀lẹ̀ ní Moruga kan tọ́ ọ̀nà yẹn lọ sísàlẹ̀ díẹ̀ wà á kan gbàgede kan wà á máa wo church kan tí bánà wà ń bẹ̀ ibẹ̀ ló ń bọ̀ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ ọ̀nà rẹ̀ là lórúkọ Olúwa orúkọ Jésù Olùgbàlà agbára Ọlọ́run yóò lànà fún ọ jájọ pàdé ní àárọ̀ ọ̀la àláfíà fọ ìrànlọ́wọ́ dé ọ̀dọ̀ rẹ orí ọ̀fẹ́ Ọlọ́run yóò wà lórí ayé rẹ pè mí sí nọ́mbà ìmọ̀dé ti sọ fún ọ pé ó bá wù ẹ́ pé o fẹ́ bá mi sọ̀rọ̀ o fẹ́ máa gbàdúà láàárọ̀ àti ní alẹ́ pé o fẹ́ kí n máa gbàdúà fún ọ lórí WhatsApp nọ́mbà yìí náà ló tún máa ṣe hi sí mi dáàdì bàbá ìjọ ẹ fi mí sí ara àwọn tó ń gbàdúà àárọ̀ àti alẹ́ máa fi ọ síbẹ̀ wà á dẹ̀ máa gbàdúà mi wà á máa gbóhùn mi gangan bó ṣe ń gbọ́ lórí rédíò lára àárọ̀ bó bá ti ń jí àláfíà fún ọ ọwọ́ Ọlọ́run bá ọ lọ́wọ́ má gbàgbé má jẹ̀mọ́ 550 ẹ tó ń dá lálá alẹ́ Ọlọ́run yóò ràn ọ lọ́wọ́ 6142083872 6142083872 Jumping last time 6142083872 Obey Daniel Olufemi Komolafe with missing number 0800 2998 0070 1433 8111 0770 14 33 81 11 tàbí 0802861238 0802861 2238 God bless you. Oun ayo lo ma sun. Ka pade ni church laaro la.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs. Christ Apostolic Church agbala agbara itusile to today o pelu akotun eto isoji nla agbara olorun to tayo olodo makalelogun 21 days ultimate power of God revival akori ki ijoba re de Matthew 16 bere lati 29 June si 26 July 2026 agome fa si mejo irole ojojuma leto ninu gbagale olorun wa igbala siseso ojurere iwosan fifo ajaga orire aliyo itusile ati gbe ganduro di o ni bi isoji ohun Pastor S Ofowowe Pastor Yemi Olutunde Prophet J O Ojo Pastor Oluwalusi Isaac Evangelist Dele Success Evangelist Sanusi Oluwakokola Lady Evangelist O Adekanla Evangelist Jafet Ajibola Pastor M O Ogolade Atopo Ranse ni Jesu Olorun ni Christ Apostolic Church Agbalagbala Itusile 23 Jibowu Road U-turn bus stop Abule Agbale Lagos Come and experience the ultimate power of God Prophetess EM Ogolade JP Lolugbalejo Igbimo Soju Lolukede 080-34-71-4270 Jesus, Lulua.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Ẹ jẹ́ máa kí gbogbo tẹ́ ẹ ti náà láti máa gbọ́ ìkànnì yìí. Ẹ tún kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò pẹ̀lú Prophet Dr. MS Fabiyi Baba Possibility. Bàbá ẹ gbàdúrà fún aláàkó ìsà.
0: Ṣé kó fà Jésù Kristo lè máa kí Ọlọ́run ti ń gbọ́ àdúrà. Bàbá gbọ́pọ̀ ẹ wa. Ìmọ́lẹ̀ lọ́rùn bí lè jẹ́ kó yá ọkùn kí n borí ìmọ́lẹ̀ ogun ní borí wa. Iléeṣẹ́ yóò ní jóná. Anú abẹ̀ wá wò. Èní ni ọjọ́ Thursday.
1: Today is Thursday.
0: Ilẹ̀kùn tuntun máa ṣe fún wa.
1: Ọwọ́
0: nítorí wa ara kó sí. Mọ́ nítorí wa rẹ̀ jẹ́. Àníríǹ jọ́ débi ń pọ̀ nù. Bí ẹ ti jí lónìí nínú ògo lẹ máa jíwọ́. Ẹni jí sínú ẹkún. Ẹni sùn sínú ẹkún. Wíwọlé yín padà ìbànújẹ́ kéré kò ní jẹ́ ti yín. Gbogbo ẹyin tó ń fi àlákálá dà láàmú aláìbí ìran bí kò ní ṣe lórí
3: yín.
0: Orí bí ọdẹ ṣe bẹ̀. Jesus
1: name.
2: Ètò
4: Jordan 105 FM.
2: Ṣéṣe ilẹ̀ ń gbọ́ lórí rédíò. Olúwa ṣòro bàbá fún mi lorúkọ tèmi. Bàbá kí ni àkórí ọ̀rọ̀ tẹ́fẹ́ bá wa?
0: Wọ́n sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ lé
1: mi. We are talking about faith today.
0: Ìgbà

0: marry me. I pray for somebody. The problem that will destroy your faith. The debt that will destroy
1: your faith.
0: The trouble and
1: Amen.
2: Amen.
0: Just take care of it. Don't
1: go
0: for you to know that
1: I'll be able to
0: come. I know that it's possible.
1: What are you calling up?
3: Amen.
1: You need to know me 32:20.
2: Oh, we pay.
1: Oh, we pay.
0: I've forgotten about the God that I've been following the God that I've been following.
2: Nítorí, èmi ó sì fi àwọn tí kìí ṣe ènìyàn mú ọjọ́ wú.
1: awon ti
2: fi asiwere orile ede mu won binu
1: ma wa je ka won ti o nagbara to won lagbara le won lori awon ti o to won a je kon ju won lo
0: iyan
1: ni jo mo be o
0: je ki
1: gbagbo re duro
0: allow your faith to stand. God is still at work.
1: Iwo le ri kan
0: you are the next
1: Matthew 9:27
3: nigba ti Jesu jade nibe
1: awon okunrin afoju meji nto leyin
3: won
1: ki gbe soke wi pe omo David
0: son of David
1: shanu fun
0: wa mercy on us
1: nigba ti Jesu wole won wa to wa
3: Jesu bi
1: won pe
3: eyin
1: nigbagbo pe mo le la oju
0: yin
1: Jesu wi pe
0: won
1: na o le se
3: nigba na lo fi owo ba
1: won o fa won ba won loju
3: o wi pe
1: kori fun bi gbagbo yin yen ni ko mo pe igbagbo re
0: know that your faith
1: masa ko ni waju olorun
0: do not flee from eni ma da fun e
1: o ba jere leni eni ma so eso rere eni ma mu ayo jade o ni fe ni sunkun o ni so mo nu ise ro ni bo lowo e isoro to wa ni waju e leni o ni ri mo case to wa waju e lowo lowo yi o ni ri mo ai so to share yen loni oh, ni ri mo.
3: Amen.
1: Eyi pada ma de o.
3: Amen.
1: We mark ori kokan lesson 22 to 26. Mark 11. 22:26.
2: Jesus ti da wo si.
1: Jesus da won wi pe
2: eni
1: igbagbo si Olorun.
2: Lo
1: ni mo wi fun yin.
2: Eni
1: to ba wi fun oke pe.
2: Shidi.
1: Yo si bo sinu oko. To ba bo sin ko le bo sinu
4: oko. Lesson on the go at www.
1: To ba ti o ba si emeji on to so ma ri be. To ba ti se emeji ko ri be.
0: Gbo ara
1: ti Jesus da fun gi opoto.
0: To ni gbagbo ni o. Gbo
1: ara ti Moses da fun
0: oko.
1: Ti Joshua da fun Jordan.
0: Ti
1: Joshua da fun Jericho.
0: Igbagbo
1: ni o. Ni igbagbo lo je mana o. Mo de gbadura fun ewa ni ajeyo ateje se.
0: Yen
1: ni Matthew 15:22.
3: Ti wo.
1: Wo.
3: Obinrin
1: ara Kenani o wa satele won leyin o ti ilu re wa ba won pe
3: Oluwa
1: Oluwa omo mi yi lo ti sa isan o ma npo an gbe sinu na aisan ma gbe sinu omi o de doju ti ile wa gbogbo lati na ko so mo
0: ko
1: so de n ta ti de ko si eri Jesu ni a oran mi si e ma lo o ni a ejo awon eyan to ba bebe o ni ani won ran mi si
0: agutan
1: le so to so na ran mi si o jo mo ko ye ka faja je obirin de wa soro yi pe
0: looto
1: ni o jo mo to si aja ma ja le je to ba ja bolo
0: dehu
1: Jesu ni mi riru gbagbo bi obirin ri o de nowo iyanu somo yen omo yen de na
0: tan
1: emi yen de jade omo yen de ri mo larada
0: iyan
1: ni ko mo wi pe
0: opolopo
1: ile lo program
0: e jo
1: le
0: lo
1: to e ma lo church
0: e
1: jo le lo to
0: e
1: ma
0: gba
1: wa duro awon yi
0: e
1: ka si
0: e
1: so woli kan lo lorun
0: e
1: so
0: kan
1: di pe e so kan de lemi esu
0: so
1: awon eyan kan de awon be gbadu pe pare di oyen
0: put up that radio
1: I don't want to
0: hear
1: mo gbadu afa wa ra nu gba
0: amen
1: iwe Luke 17:12-18 bi o tin lo
2: wo inu ile to kan lo
1: yes
2: won arakunrin awon okunrin adete mewa
1: adete mewa lo wa pade Jesu
2: o gere won si na
1: won na o soke won wi pe Jesu oluko ni
2: sanu
1: fun wa
2: adajo si ni won wi fun
1: bi won ti soro Jesu wi pe e lo fi ara yin mo fun ewe yen lo fi nkan to se han awon eniyan bi won de tin lo ete ara won de mo
0: ete
1: yen de lo Jesu wa wi pe adete mewa la wo san
0: eni
1: kan lo pada wa ju pe
0: eni
1: kan na o
0: alejo
1: ni
0: ara
1: Nazareth
0: in Nazareth
1: mo gbadura fun
0: e I pray for you
1: o ma ra anu gba
3: amen
1: eyan mere ja gbadura
0: children of God let us pray
1: ah osoro ti onoruko ti mo ni
0: awon
1: ogun ti mi o mo to nja
0: gbogbo
1: obirin omo okunrin omo aisan ti alakala ti nira ti ai
0: aitegbe
1: aitogba ma je ri mo oluwa
2: awon ogun ti onoruko ti mo ni awon aisan ti onoruko ti mo ni oluwa ma je ri mo
1: Oluwa kosi yen le ko laye mi ele inira jade
2: inira jade inira jade inira jade
1: ai ni se bayi ni ati ai ni se mi laye mi
2: oluwa bayi ni
3: inira
2: jade
1: oba to dai kolo si olupada le ni gangan ni ki sola
0: not tomorrow
1: oluwa dai kolo mi pada oya
2: Baba do da ikoro si o ni pada da
1: Bákan náà ni Friday ni olùjọ wa ní kọ̀mọ́ ìṣòro wa ní ọ̀la gbogbo ẹ̀rẹ́ Èkó ṣe pàtàkì nínú ẹ̀ ni ìwẹ́ wà lọ́fẹ̀ẹ́ tí ibi tó ń gbé manage kò wá dídé mùwé bí agége first name alóṣòdì ní ọmọbùlùkù àti kẹja gbogbo ẹni tẹwà nígbà wá iṣẹ fún igando igbó ẹlẹ́rin gbogbo ẹyin tẹ ẹja pàdé
0: yóò dára fún yín.
1: Ẹrọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16 16. Ẹ pẹ níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
5: voice WhatsApp ẹ lè fohùn ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ́ ẹ̀rọ.
1: Ẹ̀rọ kejì òun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta 070 70 69 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn àṣí. Òun ni Ecobank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 68 43. Bánkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411 411 01 89 89 25 25 2. 411 01 01 89 89 25 25 2. Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà. Nígbà tí Psalm 50:5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dámà jẹmu. Nígbà tí 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo. Ìyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fi ràn pàdé lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀. Bákan náà ohun kó tẹ̀lé fi ràn pàdé lọ́wọ́
0: ó ṣe pàtàkì ẹjọ́ ẹ support wa
1: Ọlọ́run máa support yẹn lórí ìjákulẹ̀ ó lé arúlé ẹ̀mí ò ní jà yín oṣù mí làbọ́ sí i
0: tẹ́
1: bá dẹ̀ wọ ọjọ́ yẹn tún ń lọ
0: a
1: ti wà ní ọjọ́ kẹsàn-án báyìí ó ti ń lọ ẹjọ́
0: support
1: Ọlọ́run máa fi ṣọ
0: àdáwọn
1: program
0: gbogbo ẹ̀la
1: máa yé yín bó bá ṣe ń lọ adéwánú special program
0: báyìí
1: ọ̀rọ̀
0: yàda
1: sunday
0: mo
1: retí yẹn jọ ìwà náà
0: bá fún ọgọ́ mi.
6: Gbogbo àjàgà ogun ló máa já Ọlọ́run gbogbo possibility máa ṣe yánu.
7: Celestial Church of Christ Okiki Imale Ayo Cathedral 1 tó kalẹ̀ sí 7 Okiki Imale Street behind Command Grammar School Ìkọ́lá Àgòdò Ìpájà Lẹ́kọ̀ọ́ bí àwọn ìpàdé àdúrà àti ìsìn ọjọ́ Sunday ṣe lọ rèé o. Gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ ìpàdé Hour of Possibility láago mẹ́sàn-án òwúrọ̀ dàgọ́ kan ọ̀sán. Ọjọ́ Friday kejìlélọ́sọ̀ọ̀sẹ̀ nìṣó òru máa ń wáyé láago mẹ́wàá alẹ́ ẹ̀sìn ọjọ́ ìsinmi máa ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ dàgọ́ méjì àbọ̀ ọ̀sán ẹ̀wẹ̀ ní CCC Okiki Imale Ayo Cathedral 2 ní Korodu tó kalẹ̀ sí 5 Fasasi Anibaba Street off Oyenuga Street by Technical College Okeota ọ̀nà Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Gbogbo ọjọ́ Thursday nìpàdé Hour of Possibility láago mẹ́sàn-án òwúrọ̀ dàgọ́ kan ọ̀sán. Friday tó kẹ́yìn oṣù nìṣó òru láago mẹ́wàá alẹ́ aago mẹ́wàá òwúrọ̀ dàgọ́ méjì àbọ̀ ọ̀sán lẹ̀sìn ọjọ́ Sunday máa ń wáyé o. Farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ á ṣe é ṣe.
8: This is Jordan 105.5
9: Station with a voice for entrepreneurs.
10: From Lagos, this is
11: Jordan 105.5 FM.
12: Fami ho, fami ho.
4: W.Jordan105FM.
13: Apostle Joseph Ogunbemi gbogbo ọjọ́ Thursday aago mẹ́sàn-án àárọ̀ ìṣọ́ru nínú gbogbo Friday aago méjì òwúrọ̀ làwọn máa pàdé gbogbo Sunday nínú ìjọ àtúndá olú apostolic.

0: Praise the Lord. My name is Reverend Gabriel Ayodeji. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi. Èkó mo wà sà. Bẹ́ẹ̀ sà.
1: Making you the best entrepreneur.
0: Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. He was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Mo wá ṣàbà mi rescue, mo padà sílé. Omi orí òkè wà nù ilé. Mo nígbàgbọ́ nínú ìpè sáàmù òjò. Mo nígbàgbọ́ nínú ìpè májẹ̀mú orí òkè ògo. Mo á sọ fún ọmọ mi, mo ní, I ask my daughter, mo ní, do you believe in this word? Ó ní yes. Mo wá fun ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
2: Lójú ẹsẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
0: Wọ́n ti bá sọ.
2: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n ti
0: fẹ́ràn. Wọ́n sá lọ. Tó bá jẹ́ nìyẹn ló dúró mi, a ti máa sèrè gún. Onídúró mi. Nígbà tí bàbá ní ká máa gbàdúrà, mo rí à ń